sọ ní jẹ́ wípé nígbà tá a parí pé kí ènìyàn kọ̀ọ̀kan kọ́ lọ san ₦100 sínú àkáǹtì wòlíì ni pé iye tí àwọn ènìyàn dẹ̀ jẹ́ nínú ẹbí mẹ́rin ni wọ́n ní mẹ́fà ni wọ́n nìkan ni ẹ lọ san. Ó wá jẹ́ wípé ní ọjọ́ yẹn ₦600 ló kù nínú àkáǹtì mi. A dẹ̀ ti wọ wípé òun la máa fi jẹun ní alẹ́. Èmi àtọmọ àti ìyàwó mẹ́fà ni wá. Afẹsẹ̀rìn wa ni a tún láti fẹsẹ̀rìn padà. Nígbà tá a wá dé gáràjì pé ká ra oúnjẹ la bá sọ pé a máa sọ pé ká máa san ₦10. A wá san ₦10 yẹn a yọ a fi san. Ní ọjọ́ yẹn a ṣá wá nǹkan tó ọmọ ṣá máa jẹ wọ́n jẹun. Nígbà tílẹ̀ máa mú èmi tí mò ń ní owó kọ̀ọ̀kan mọ́ lákàntì òfin mọ́tò wà lọ́mìí wípé ṣe máa rà. Pẹ̀lú nígbàgbọ́ tí mo ní mo sọ pé ní agbe kò jẹ́ ká lọ wo. Nígbà tá a débi tá a ti máa wo mọ́tò wọ́n pe mọ́tò yẹn ní ₦670,000 mi dẹ̀ ní ₦1. Ṣùgbọ́n pẹ̀lú ìyanu Ọlọ́run bí ₦670,000 ṣe pé láàrin ọ̀sẹ̀ kan mo ra mọ́tò yẹn tó kún bọ̀. Ẹ̀rí mi àkọ́kọ́ nìyẹn. Nígbà tí mo wà fi jẹ́rìí àkọ́kọ́ tí mo ṣàlàyé tán yìí gbogbo nǹkan wá dàbí pé ó ń ṣe bákan bákan láti wá wá sí ìsọjí ìtẹ̀ṣe ní after redeem ní fùwàpẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí last Friday ní wòlíì tí ó sọ̀rọ̀ kó tó di pé ẹ wá gba mike lórí kọ́mọ̀kan jáde kan san ₦5,000 níbi tí mo wà mo tún jáde. Ìdílé gbà pé tí bá ṣáà ti wá tí mo fojú kọ̀yìn tí ẹ pé ẹ̀sù rè sínú ayé àwọn ènìyàn tí bá ti wà ń bẹ̀ èrè yẹn máa ń jẹ́ tèmi. Mo san ₦5,000 lẹ́yìn tí mo san ₦5,000 yẹn mo ti ní mọ́tò tí mo tún ní kó mo tún fẹ́ ra láti lè fi máa ṣiṣẹ́ mi. Mi ò ní owó mọ́tò èyí tí mo lò òun yíyọ mí lẹ́nu. Ṣùgbọ́n ní ìyàlẹ́nu Ọlọ́run lẹ́yìn tí mo san ₦5,000 tí mo délé ẹni tí mo rò pé ó tẹ̀lé

ni wọn ò ní yé búramúramù ní jù méjì àsúnrí ò sí lọ́jà gbọ́ ìkànnì tí ó ṣe bíi 32FM sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kò kọ̀kẹ́ ó pọ̀ 32FM 94.9 à ń fẹ̀ ní

0: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
3: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
5: 2FM 94.9 fẹ̀yìn ẹ̀ ló tún ti tẹ́ pẹpẹ ètò àyájọ́ àmàlà amálafẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọdún 2026 29 August 2026 àti ṣeré a máa tún ṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí pẹ̀lọ́bẹ̀ ewédú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀nmọ́ tó káta mọ́ra ṣe kọrọ bọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ọ̀fẹ́ra tíkẹ́ẹ̀tì jẹ̀gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tiwọn bíbí ire fún kàǹtìn lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà adé ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrìmú àtàwọn olóúnjẹ ìgbàlódé kò tọ́ síbẹ̀ àwọn òdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀ṣọ àmàlà bàkìtàn láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ro àmàlà tó fẹ́lẹ́ atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ẹ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn bó bá wà dọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 àtúyàyà túyàyà pàdé ní Recreation Club ní dojúkọ Adamasigba nílùú Ìbàdàn Amala Fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House tàbí kẹ pé nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti Rega iléeṣẹ́ mi one iléeṣẹ́ Snooker tó ń pèsè omi mímu tó já gaara àti iléeṣẹ́ Maggi èmi àti Maggi alájọṣepọ̀

tó pẹ́bẹ́ àdìó tá làwọn màálù tí ń rìn káàkiri láì lórí sùn yìí níbi ayé lajúdé yìí káwọn kan tó máa da màálù káàkiri ìgboro kó màálù wọnú oko olóko ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn ewúrẹ́ tẹ dórí màálù ó wá bì kan sí lọ́jọ́ kí wọ́n yé rìn káàkiri ìgboro ó ti dòfin o ó ti dìwà ọ̀daràn àti màálù àtẹni ni màálù ni wọ́n jọ jó lamba lábẹ́ òfin àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìmúlò òfin nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ló ń ké tantan o àtàtẹ̀yàn tá a wí lọ́ràn tí ọ̀gbọ́ ń bọ̀ wá fi gbà kí rìn mú mi kíkan ẹ̀yẹ da màálù kágboro nípínlẹ̀ Ọ̀yọ́.

0: yìí ṣé ẹ ṣetọ́ láti di ẹni olókìkí ńlá.
1: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà kí la ní láti ṣe?
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Bẹ́ẹ̀ni ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazing Nectars. Golden Penny Amazing Day cereal. Ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.
2: Home is where we find comfort.

0: ìgbéyàwó. Ẹ kú ojúmọ́ o. Mo tún kí yín láàárọ̀ tòní. Ọ̀rọ̀ àgbà débì ṣe wà. Iléeṣẹ́ olóríire MTN Nigeria. Ni wọ́n ní ká mọ̀ kí yín o. Abdulrazak Abdulgani. Mr. GRA. Ló kọ́ mi.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
2: Ọ̀rẹ́ mi, a fún oríire. Àjọṣepọ̀ ò ní bàjẹ́.
3: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
2: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
4: MTN is 25 years old.
5: Fún ògidì ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni NTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni NTN.
0: À ń sọ̀tàn níyàn bọ̀ láti jẹta. A wá sọ débi ẹja wúrà. Eléyìí tó ti yí ìgbésí ayé bàbá apẹja padà. Ibẹ̀ láti fi gígùn lánàá. Bàbá apẹja délé. Ó kó oro fún ìyàwó rẹ̀. Inú ìyàwó rẹ̀ dùn ní jàgínní yòdò. Wọ́n ní àwọn odò nílé, àwọn odò lọ́kọ̀, àwọn odò nílé gbogbo. Ìyàwó rẹ̀ ní kó lọ rí sọ fún ẹja wúrà wípé àwọn fẹ́ ilé rin gidi. Ó padà lọ, ẹja wúrà fàṣẹ sí i kó tó padà délé. Gbogbo ilé ti dàbí ilé bọ̀rọ̀ kìnní. Inú ìyàwó dùn, ọkàn rẹ̀ balẹ̀ láàrin ìlú. Wọ́n ti ń fi wọ́n joyè, wọ́n ti ń fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ àpọ́nlé. Ẹni tó sì bá ń bá fínra ní mọ̀ọ́mọ̀ pàtàkì kí wọ́n yẹpẹrẹ ẹni. Elédùmarè mọ́jà tòṣì o. Ìyẹpẹrẹ mọ́jà ó wáyé wà láéláé. Ẹ̀yin kọ́ yìí, ìyàwó rẹ̀ tó sọ fún wípé baálé mi lọ rí bẹ́jà wúra wípé aláàfẹ́ jẹ aláṣẹ nílùú wa. Ó tún padà lọ rí bẹ́jà wúra. Ẹja wúra tó fàṣẹ sí i ó da láṣẹ ìlú. Bẹ́ẹ̀ ni gbogbo ayé ti ń wárí fún wọn. Àmọ́ dọjọ́ kan jọkàn. Ó dọjọ́ kan jọ̀kan, òun àti ìyàwó rẹ̀, wọ́n sùn nígbà tí wọ́n jí. Wọ́n jí bí ọwọ́ aago bíi mẹ́sàn-án àbọ̀ lọ́wọ́ àárọ̀. Ń lo òórùn ti tàn. Ó ti tàn sí wọn lójú lórí ibùsùn wọn. Ìyàwó rẹ̀ pòsè. Irú òórùn wo re tó wá tàn sí wọn lójú? Só yẹ kó òórùn ó tì tàn. Ọkọ òun lọ rè bá ẹja wúrà wípé òun fẹ́ di aláṣẹ láyé.

0: Best radio, me. 32 FM, you are okay.
1: Akiwa Akabo, Pada Lati, Ojudi Oja, 32 FM, 94.9. Amo fi, Yomi Ogunlola, awa nao ni ajoma tuko itu oun, la roi, bawa nao tishiwa, lodo wa. Amo fi, awa anki yo. Hello?
2: Amo fi, Yomi Ogunlola.
1: Objection, my lord, duo.
2: Objection of our rule.
1: Objection sustained. Objection sustained.
2: Objection of a rule.
1: Objection sustained. You.
2: I'm open. Yomi Ogunlola. Nibati. On dada po mo wa. Lati mo ba wa kwekelu a wong ruyin to mbembi.
1: Wewewe.
2: Ben yi ba shen dada po mo wa. Ele ma wo wa kiti kiti. Nyan lo joko ti Facebook abi YouTube. 32FM949 fe nye. I'm open.
3: Moke yi o.
1: Awane ki yi o.
3: Okay, I want to let know.
1: Yes, sir.
3: I could be there.
1: Eshon. I'm offing. Ejeka wo iroyin to wa ni gbogbo nu iwe iroyin lo fe gbe laaro yi. Gege bi iwe iroyin Daily Trust so pe are orilede Nigeria ti se leri wi pe owo lilo bibo oko yo jawale adiku to lowura yo deba latosu kewa odun. Kilo fa saba bi oro bo ti e je wi pe lori oro owo subsidy ko se subsidy ko da iroyin so pe subsidy o tabi ko se subsidy o are ti se le ri be ta ba si wo oro yi pelu nkan ti we iroyin Daily Trust si won ko ni pe ni ba mu pelu igbero ti egba keji are tele ri nle Nigeria ti ko da Abubakar ta won ti soro sita pelu erongba won pe ba won mo orile bi won ba le yan awon sipo ti oro yi to si bi pe won pa ro gbolo laarin ara won won wa soro lati le se are bare gangan ti soro wi pe in ta won se na ni igbese ni papapa ni pe won ti so fun awon gomina lawon ipinle ko wa lati gbe igbese akin leyi to je yi pe awon oko ti nlo afefe gas petiro ki won so di eleyi ti yo ma lo ti afefe gas to nlo moto CNG pe adiku yo si ba jojo ninu oro awon gomina lawon na so pe ki won ma de bi oro aiko ko yawo lori oro owo subsidy e tin be lapa mo ru awon ona abayo o na ni CNG yi e wa je ka wo itanije ati ilani loye fun gbogbo omo orilede Nigeria nipa awon lilo ona lilo bibo oko yi se gbogbo wa la loye elekeji ni pe awon oko ti o lo tele lati lo yi pada si e ti yo mo lu afefe yi bawo ni won ti rowo re tori pe gege bi nkan ti aka ati sodi be abi 700 si 900,000 gege bi nto wa lori akosile ni we o se gbogbo omo orile na ni yo lori ofe lati lagbara lati le lo awon kan won so bi pe o se jeru asiko yi igba ti atiku soro yi o la re sese nso ona abayo mi se lo to la won na mo wi pe inira bo mo orile lati gba ti won ti yo subsidy owo epo abi ngba ta re ti wa woju tu yi se ko ye ka patewo fun are wi pe won seun ti ate ti wa fun ani gbede ki asiko osu kewa
3: atokun
1: na
3: eje ki n so itan kekere kan fun yin tori pe o necessary ki oro ye awon eyan wa daada seri awon to ma n ta drugs yen won ti se ma nowo be ni ijoba to wa lo dele ni be lo se nowo eje kin salaye fun yin omo to wa ninu gutter abi garage ton wa gbe ko wa ba won gbogun oloro o wa gbogun oloro yen o wa yege o wa pa 300 million naira o wa wo pe ya ti jeun lati jo yi wo kilo won ma se bayi lo ba mu 100 million lo ba lo fi ra SUV iye jeep igbalode o mu 100 million naira keji o lo fi rent ile si Lekki o mu 50 million naira o fi furnish ibe o wa ku 50 million naira lo wa bo si gboro ibi ton tin ta bia ni 50,000 naira ego kan ibe lo ma nlo ko ra le pade awon who is who nbe o wa no wo yi o wa ku nkan bi 30,000 lowo e igba yen lo wa so ji pe ha kilo o ma se bayi kilo to fe se yo tun lo wa bo se ma gbe cocaine ni e ni abi whatever drug to ba ngbe sugbon elomi wa to gbe to pa 300 million o wa mu 300 million yen wo koko lo ra treasury bills no won fun ni 15 million upfront 15 million don fun yen o ba fi lo ra bus kan o koko bere si fi wa kiri to fi n kero pe ko hun fi e koko wo bi odun kan nkan to hun le se leyin odun kan o ti decide o ba mu 100 million o ba lo invest sinu agriculture o se pigri lati pigri o tun 100 million mi o lo fi shi factory to se pure water bottled water laipe laijina owo iwa wu si gan o wu gan ko need lati tun lo gbogun oloro mo igba to wo ti wa wu debi to ton pe be asiko yen lo se wa ro pe je ko hun ra moto kan je ko hun ra ile gbogbo asiko yi interest to hun wa lori treasury bills e ohun lo fi ra ijoba Nigeria bi ti omugo alakoko yen be na se na o o de se ni laanu pupo tori pe won pe ijoba yi lo le o wa bo si oja o wa bere si gbo mo eranjo so ti ati ku o ba so nkan to so lori treasury bills ijoba yi o mo pa won eyan jeya ah ika ma po laye yo ta ti ku o ba so ro won mo won ti wa se yi to hun won tan won a densin awon fe se boss won densin awon fe bere si npin owo eyin na e wo wasting money kini nkan to fa ogbo ijogbon yi ayo subsidy lai make adequate preparation ohun lo da wahala le and ologbon eyan ibi pelebe ohun lo ye kan ti lo mu oleje ki la le se ti economy yi fi le pada bo sipo idi subsidy ina la ma pada si tori gbogbo wa ti ri pe ki se subsidy ni ijogbon wa corruption ni ijogbon wa now so ta ba yo corruption kuro o ye ki subsidy le ma se eyin na e wo ti petrol to ba pada si bi mo kan fi soro ni o ko pada si bi 100 naira nje wi pe ijoba tun ma se awon eyan e bi beggars bi eru ko se ohun to da ki ijoba ko ma wo awon eyan e bi eru bi awon ni bara won wa lawon pin owo fun won won lawon pin 600 billion fun 9 million households for dun meta tabashi iyen bo si bi 67,000 naira fun household kan lati ele oko iyawo atomo meji fun odun meta se yen yo won kunrunu poverty eyi ton so nsin won ni 1.4 trillion awon tun fe bere si pin to ba pin fun 10 million households elo 120,000 naira nje awon owo yi nje o ma ya awon eyan kuro nu poverty e riran so kon ma wa lododun kon ma pariwe bi npa wa o ke ma fun won ni tunutunu kon ma lo iyen ko bo yin se ijoba ko niyan awon eleyi o larojinle amude wo pe oro ti doju e bayi kawon omo Nigeria la oju won le nitori pe gbogbo eleyi won kan fi won fun awon mora
2: amufin yemi ogunlola yato si pe won jo soro lori tori le sare nigba ti won so ba ti ku pe ko so afo o se afomo lori oro bo ti fe return subsidy plan yi pe awon need ati mo ki gangan o ni to fe se lori re
3: ejiwe wo
2: e ma wa e ma wa gbagbe
3: o ejiwe wo ni ye
2: won ni
3: ejiwe wo
2: ara won wo clear ni
3: o le so fun won to ba se won na ni se wa so ni
2: sugbon amufin
3: ejiwe wo ni ye
2: APC atagbe alatako won to ti jump okoro ranse lori $1 billion household palliative.
4: Òun náà ni mo ń sọ̀rọ̀ lé lórí.
2: Ẹgbẹ́ alátakò wá sọ̀rọ̀ kan pé vote buying strategy ni. Ṣé bí ìjọba ò bá tún ṣe lé nǹkan, ṣówó yóò sí níbì kan ni.
3: Tó bá jẹ́ pé ìjọba tó fẹ́ rere fún ìlú ni wọn ò ní máa waste owó báyìí. Ẹ wò ó láìpẹ́ yìí, ṣé bí gbogbo yín rẹ̀ rí Benin Agbo Asaba Road, ẹ wo bó ti ṣe rí. Bàbá ẹ wò ó kálẹ̀ mọ bí ọ̀nà yẹn ṣe jẹ́ sí economy Nàìjíríà ni. Ọ̀rọ̀ mi ayé yín dáadáa, ìyẹn rí bó ṣe rí yẹn. Ẹ lọ kó 15 trillion ẹlẹ́yìn ṣe Lagos Calabar. Ẹ owó lẹ tún ná yìí 1.4 trillion ẹ fẹ́ fọn ká sókè káwọn èèyàn máa kó 600 billion òun lẹ́lẹ́ ti kọ́kọ́ pín bó tiẹ̀ jẹ́ pé àmọ́ àwọn ẹni tẹ́ ẹ pín fún. A rí gbogbo àwọn tẹ́ lọ́ ń ra SUV fún. A rí gbogbo àwọn tẹ́ lọ oríṣiríṣi expenses tí ò necessary add more priorities wa. Tó bá jẹ́ èlò ni Dangote ṣe refinery ẹ̀ $20 billion that's about 30 trillion owó táwa lọ devote sí Lagos Calabar Sokoto Badagry. Ó ti kọ́ irú refinery yẹn tó wọn máa fún wa ní bóyá máa process about 650,000 to 700,000 barrels per day. Tírù yẹn bá ń ṣiṣẹ́ ẹ mọ iye iṣẹ́ mélòó tó máa jí padà ni. Àwọn iṣẹ́ tó ti kú nítorí energy cost.
1: Amòfin
3: ibi ibẹ̀ ló yẹ kíjọba ti lọ mu.
1: Finance minister,
3: people fish.
1: Finance minister,
3: teach them how to fish.
1: Finance minister sọ fún wa wípé ètò ọrọ̀ ajé wa okòwò wa wọn ló ti fìdí múlẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune. Ẹ̀yin sì ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká wo owó tí ìjọba ń yà sí àwọn iṣẹ́ àkànṣe lọ́lọ́kan ọ̀jọ̀kan yìí àtàwọn eléyìí tí wọ́n sọ pé kí wọ́n yà fún ojúlé dójúlé. Kí gangan ló yẹ ká mójútó ìwà jẹgúdújẹrá ìwà àbàjẹ́ tó bá jẹ́ pé ní tòótọ́ bówó ìbádọ́dọ̀ àwọn tó yẹ kí wọn ó pin fún. Ẹlòmíì wà láàárọ̀ yìí tó jẹ́ wípé ₦30,000 péré tó bá rí ó ṣeéṣe kó bọ́ lọ́wọ́ pé à ń tọrọ oúnjẹ jẹ bóyá ike kékeré kan ni ó wà ní tí ó romi tó ná ọmọ ta tó ná ó sì lè dára rẹ̀ lókòwò ṣùgbọ́n láti lè rí owó ìkìsì. Ẹ jẹ́ ká wo ìwà àbàjẹ́ gan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣéjọba àpapọ̀ gangan ṣé wọn ò gbìyànjú àwọn tí wọ́n fi sídìí iṣẹ́ yìí láti mójútó láti pèsè wọn amáyédẹrùn kí làwọn nǹkan tí wọ́n ń sọ fún ìjọba àpapọ̀ tó fi lè jẹ́ wípé gbogbo nǹkan tíjọba ń làágùn tí wọ́n láwọn ń ṣe kò dẹ́sẹ̀ kùkú.
3: Ẹ má yọra yín lẹ́nu atọ́kùn ẹni tó ń fọlọ́gbọ̀ṣọ́ ẹja dídín fọ̀dá mata lóhun gan mọ àwọn tó lógbó máa fẹ jáde tí ṣe ẹ a ní gbogbo yẹn kọ níbi tọrọ wà ẹ èèyàn máa lọ sí root problem ni láti lọ sọ bẹ. Ó dá wọn ní àwọn ní social safety list àwọn táwọn ń san owó fún ó ti lè jẹ pé fígọ ẹ ò yé wa ọ̀tọ̀nà dínà ní 15 million ọ̀tọ̀nà dínà ní 12 million wọ́n tún dé nísìn wọ́n ní 10 million ó dá ẹ jẹ́ ká tiẹ̀ wá gbà pé 10 million àwọn náà ti ń fún lówó bọ̀ láti ìjọ yìí so wọn ò tí kúrò nínú poverty wọn náà àbí wọ́n tún fẹ́ pín 1.4 million kí l'assurance pé wọ́n máa tún kúrò nínú poverty. Don't give them fish, teach them how to fish. Nigerians ò kí ń ṣọ̀lẹ tíṣẹ́ bá wà Nigerians á ṣiṣẹ́ gbogbo ọ̀nà ibi tó yẹ kán gbé ọ̀rọ̀ gbà àwọn ò gbé gbàbẹ̀ ibi tí wọ́n ń lọ yìí kò sí nǹkan kan ń bẹ̀ wọ́n kàn waste owó Nàìjíríà ni.
1: A máa lọ sójú ọjà amòfin a lọ sójú ọjà ṣùgbọ́n ká tó lọ ẹmú bèrè
2: ìdání. Mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí wọn. Torí ìjọba àpapọ̀ orí ọ̀rọ̀ ètò ààbò wa àti ìmẹ́nuba láàárọ̀ yìí wọ́n sọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ ti ṣí sọ lójú eegun ìpinnu ọlọ́dún márùn-ún 5-year strategic security operations plan. Wọ́n wá fún àwọn ìgbìmọ̀ ní 90 days láti ṣiṣẹ́ lórí proposal yìí. Wọ́n ti kó àwọn sankosanko akọ́ṣẹ́mọṣẹ́ elétò ààbò kalẹ̀. Amòfin nígbà tí ètò ààbò yìí bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ṣe ẹ lérò pé ìpinnu ọlọ́dún márùn-ún pé ètò ààbò tí yóò fi ṣiṣẹ́ fún wa ìyẹn tí ìjọba àpapọ̀ dáwọ́lé yóò mú kí nǹkan ṣẹnu re yóò mú kí ètò ààbò dúró re pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí.

0: kudie ijoba to mama tolorun si lohun obian odorun o
1: alabi musare olorun loran
0: kirawi
1: alagbawi ni gbogbo e tin jese olorun loni
0: eni awa wi dai
1: alabi musa wan so baun
0: se ona lo
1: o tutu
0: se ona keko saudi ona keko
1: ah
0: I'm going to go to the house. No, mo so e kon
1: lala sare ni
0: mi ran sare iyen lo kasun ba o dile pada ko ba yawo mo mo ti po mo mo ti pa ya mo ti pa ba papa
1: kan ironu eyin lo mu ngo
0: ki mo ibi janisa na yan tin bo tan wa ki zoro ebi tin wa suku so lo nfi yan kan mi e tun ti fi kan mo ranti enu adua mi mo suku lo mo ti kiru okan mi se ngba te eyan ba to gbogbe si aye enira ni o to lorun ni eja so na brother ka bere se ngba ba foju opo ti wa ni kiru ni kuru ka e bitin paro ni sin e bi gidi ni o ijoba lori fi o oni ro ki mo ba ke bi o ba pa mi lati ke mo ni anabi olorun anabi musa o ele ke danko wa man istakhaffa bil ikhwan tem ba lohun ni ba won omo iya si ninu esin awon te pe ti an ba ri won iyan ran ti olorun awon te yan fi mo mo pe asoro won da wa ka wa si elaye an te yan fi mo mo pe asekini ilopin jokan bagbara nbe lowo re olopin jokan bi on lagbara olopin jokan bo sare olopin jokan bo sare olopin melo melo eni ti doctor re ku saju e
1: wallahi doctor si si won pe oku 2 hours doctor lo ku 2 hours
0: olodi pagai e se lui koni
1: o tun wa nse dada
0: le se lui koni oju obasojo ti ri ntori
1: olorun jo
0: I'm going to go to the hospital. Nisin o sa so ero na imo le fe mo lo te da ni
1: alakumullah
0: so sa so o bro sa ki won wa so pe awon ti ibadan le ku awon fe da ni ai le da ni na in si se nu opolo wa pe ah ma gbo bi olobe lo ma ke onu ori yan
1: la ilaha illallah
0: ko na bi e ba fe park igba o mo kan nisin ni titi pe o mo si jo be pe le ku ka sa nu ni
1: ah
0: o sa bo si mo ah ma ki no ko pe o sa
1: bo si mo ja ba lo
0: bo si mo ra
1: bo lo ri pelu wa o
0: bo si mo ra wa
2: ko jo wa o
0: asi so pe ko ra
1: ah se pa nke o sa de ja ma lo
0: bo ba si se eyan la nu ba gbe eyan se a fo mo wo le ko kan o si wa tuba o sa re o tuba nan kan mi no ma wo molemi imo jo se po pe lawon eyan ah olohun mo se o e wo bo se to asiri igbolohun buku ta yan ma wi kin jo ri pe la jama e wo lo se to asiri ko sin tin je be n ti je last demo exist yi n te pe la jama le te pe gbogbo gbo si aye re lati bere dopin ko le belomi si bi ya re gbe lo n kiki gan ko le boyan ni gbaya won
1: na ile
0: ke bon jero baba n gbo dagba to ko le bayan koko po
2: Mm. Oka lo legbe. Won ale loyun e gan.
0: Mo ru ah, usa bro sa ki
2: ki de bayi no.
1: O ni aso popo
0: e. Ko le ni yawo. E te pe ko bo ko o ni kan ni. Aso e dani ko le beyan mi. Ke bayan gbere po. Ko le bayan kiru po.
1: Ke bayan wo ko po.
0: Jima bo, Ramadan bo. Ara se en tori ba wa wa.
1: Ko lo ma
0: pa. Si ti o si ni pe pa si. Mo ngba ti a fara bale fa won. Odo ah bagbagba abukan titi asiri pada tu pe ah ase kalimatul haqqi la egbe la nsonjo na lo nko tori pe oro si kini o oro clear en to ba lohun ni ba won eyan se lori daada ijomo luagiri o lo nitori pe eyan lasu eyan ta si kini o ta fi mura jamaa en to lohun wa nke fun wa yi latori anam sallam awani nkan meji ta fe clear nka akoko law aroda limalikani takthiru sadaqa bima lam yakun alayhi ma wajiban faman hukm eya meji ni ajo leran ustaz abrozak
2: akramakumullah
0: wani eran 100 Usasoro ala woni 21. Sebi 121 to ba je pe nkan lo dani. Ere meji la yo nbe. Sugbon lori pe nkan ni 100 ere kan 21 yi ere kan ni o jade nbe for long. Nitori pe la ti 40 to 120. Oni ayo kan. Ha mejeji wa ni a. No prosaki. Se bi ti ba yo tan se ba won alaini ni an ni. He se je ki ti sa yi ba ti de. Ere yo papo to to. Lati fi wa bi soda ko se po si karo le di awon alaini olohun se pe karo kuku ni awa ewo eyin ni ke so pe eni mi gbe
1: ya rab
2: Allah akbar Allah akbar
0: awon mani alisi be won ni kilo de turu pe ngbata ni bi nsoro yen lo o ni e gbodo ya eran to ba wa papo e si gbodo pa eran ti o ba wona toto na papo tori kini hoshia ta soda ko nitori pe ensa fun te fe folo I won't leave wa fira won le
1: fedo won finu fedo
0: pe dede ni tan fe si eh eh e dede olohun ko si lorun awon lori sugbon fi nwoju re
1: obara
0: jama e wa jamu lo kini ko idan fun wa thawabu aliwajibi o aksaru min thawabi tato wele o gbogbo nto lo mba ti pi lorun yan esan tin be nbe oju asigbo re lo o
1: Exciting Bambi orange.
0: You are smart, Aki. Exciting Bambi. Oh, you can't you never feel like 1 million
1: law. Matai lady.
0: Matai lady. Kusikasova. Look at your novilla. While laying to long roof from our Tianya. Take your name to learn.
1: Lan is a duty.
0: Was Eddie and Leo that's standing alone. Almost 40 by ye. Oh, I dawa. See no papa bullets in the MC.
1: Saduru, I do nothing now. Raka mi ji pere opolo gan so fa pe e to po mo
0: mo ma mo fi meji ti e to wi le ni ma bere ma Ramadan o su mo ko le mi fi gba re
1: ah
0: mo yi ni ba gba ro Ramadan yi fi le ba hun ni wa bere
1: ah e wo
0: wa
1: e wo lopo ju
0: o lopo ju
1: mo lo mo ni be
0: ko to di wi pe asigbore yo ni lada o di gba te eyan ba si oran yan won a ko nkan kele fun gbogbo en ti ba nse asigore o parun ti o lo se dikiru
1: la ilaha illa
0: allah onu wala dikiru la
1: akbar
0: ko gura ba yi
1: be
0: se ri eran ti olohun ba to wala dikiru la akbar se ile ran ti olohun to bi se ran ti ni
1: allah
0: allah eh en ti ran ti re sin to ma tan ji la ro inu pe o ba dada mu ti je o awon eje to gba inu san to lo soju to padi ni bi mo to pada wa senu to pada wa sorun ma je kankan be ma je ogbodi lo awon mi be na ma je odapo bogo mi ma je ogbe o mi
1: olomo njade laaro e ma phone ni olomo sogo express
0: ma
1: je ki imole oju mi ma je omuna lo ko sen to da ti re
0: gbogbo ko ni kankan ti me gbe mi loni ata mo pa mi lori o e to ba lo sona ofun bakan na bi kini ba fe bara pa leto ma je ranju se o e da kun o mi ti ba mi loni ma je pa mi lori o
2: isi ni mu do mi ba fe yanran je ma rin yin la ilaha illa allah
1: eyan fe ladugo lodo wa eyan fe on fonu ke se pe on fonu fun o si yanu bayi gbaga enu ti pade mo
0: leni to ti rojo daji fun en o se besto
1: wo won gba lerun goke nkan kan
0: awon ma fisi le se yo pada
1: or ba la la ni asiko die bayi a to fi we
0: mo si mo mu la won mo ri ati man
1: o age
0: ranjo
1: ti to bi olohun
0: o da kun awan bio no da ni kasi
1: haro
0: ma fi wa ni o
1: amen
0: eleyi oni awon alaye tan se lo lori oro zakato ni ba si pelu awon kena baba kan wa bere njo na bi ru an tan lerin se ten ba awon mi ma wa ni atafriku ten so yi to ba je wi pe enikan o so en lo ni eran kan eyan ni eran 20 ni badan o si to ni 20 leko ni famu ototo se yo isa kan be bi isa kan be awon jumuru ali ilmi jumuru ni pe ba bi 95% 80% 85% money internet bi nso mbe yen ke se filmakani miliku ni nso to ba ti je ni kankan na lo lawon eran iba wa lo na ogun yoyo zakawo sugbon mama ahmed woni no ti o ba ti do wa papo loju kan na so ke se miliku ni kan makanu na ara sugbon ta ba wo lo wo bo ewo ni kini ti zakafe keta fun se bi de fawo le ni jema ko wa je pe gbogbo awon tin sin ran bayi ni ijoba se n gba eto yi lorun fegun ti islam la le fun wa e koko wo daada ti kora ka ma lepo tama ni roba tama ni kofi e koko wo daada na to je lati bi kini o lati bi eran gbogbo awon koko te pe o na ni o tu yo tu pada di gbigbe pada yo tu ti wa la fun gbogbo ti ni jomo bado were were bẹ́ẹ̀sì níbi tọ́lọ́run bá fi ìyọnu rẹ̀ sí fún wa òlélẹ̀ tó fàbọ́ríkà sí fún wa òlélẹ̀ àwa ń bẹ̀ inú ọ̀dà ní kẹsì rẹ̀ gbogbo ẹni tó ti kó sí kàsí kejì inú àwọn àlámẹ́rì ọlọ́run dákọ̀ sàfúrìjì fún wa jẹ́ alẹ́ túbà tó tọ́ gbogbo àti ẹ̀ ń sìn ṣe ọlọ́run gbà ó gbogbo àti ẹ̀ ń mọ̀ lẹ́tọ̀ fún ọba dẹ́dà ọlọ́run gbà ó àwa ń bẹ̀ ọ́ inú ọ̀dà ní kẹsì rẹ̀ náà má fi wálẹ̀ ń gbà kọ́ kan má sì jẹ́ agbègbè sí ayé ìnira ìjọba má jẹ́ ọ̀daràn mọ́ wa lọ àwọn aráàlú náà má jẹ́ àṣìṣe o àsìkò tí a náà là ń lò lọ ń bẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bá tó ń dọ̀la òun mi látọ̀ máa gbọ́ òun lè gbọ́ tí a náà mọ̀ bá a ti ṣe ń gbọ́ tán kan náà lánàá tó tún dọ̀rẹ̀ náà tá a tún gbọ́ tí a náà mọ̀ bá náà nù tọ́lọ́hún fi sọ wípé mọ̀kẹ́ ní ilé ayé ńlẹ̀ ọlọ́njọ gbogbo àtàbà pàdé rẹ̀ ìdùnnú ni ọjọ́ jẹ́ fún wa ìyọnu ni ọjọ́ jẹ́ o bí hakila haula wala quwwata illa billah
3: a'anakumullah adúpẹ́ fọlọ́run kọlọ́run bá ní sanwó fáwọn ní ẹ̀sán olóore òun ní kájẹ́ran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fọ̀nà fún wọn ní kọ̀ gbà so kọ́ dákun kó jẹ́ kẹ́mi àwọn afáwọn ogun fún wa lórí dáadáa kó jẹ́ kárí wọn pẹ́ ọ̀làlá ìlàlọ́lá tọ́ bí o ṣe jẹ́ nìyẹn a ti wà ní abala ìbéèrè àti ìdáhùn èyí tó jẹ́ pé ojú òpó tí a máa pè sí òun náà ni 09062000949 àti. Now, I can't kill or call but I think we can be.
0: Ẹ̀rí pé kí àwọn bàbá wa tá a bá láyé bá ń ṣe ọdún ìtẹ̀sí wọn. Wọ́n máa ṣe é kò padà sí ipò ọdún yìí. Ká ara wa rí àbọ̀.
3: Ojú òpó yẹn ọ̀tọ́ o ti sá lọ. 09062000949
4: Salaamaleykum.
3: Wa alaykum salaam. Kí ló rúkọ yín o? Bọ́lá tí ń pè kí ni ìbéèrè yín?
4: Ajá ńlá tàkàtà.
3: Nà ìbéèrè yín.
4: Ìbéèrè wa yóò sáré sáré sáré. Ìgbà tẹ́ ń sọ pé ṣàkàlì sí. Tí àbá àwọn tó bá gbà ń kọ́, tí àwọn àgbàlẹ̀ wà ń kọ́. Tá ìwé tẹlẹ fúnra wa. Tá àbálẹ̀ ń dúró wọ́, tí àbálẹ̀ àwọn àpá àṣẹlẹ̀ àti àwọn àgbàlẹ̀ wà ń kọ́. Tá ni tó fúnra wa. Ìwé èké dáńtọ̀ ní ìbìsí owó bùkátà rẹ̀ pé.
0: Obara do ni fin e ni sesin o ibere nla ni o e yo ijoba wa o ba ni moju toyun ko kan pe kawo mo yo o esin yinu e wa fun alaini funra yin ti e ba ri afesin ti yo ba yin ta wa la re sori afesin na ta wi na awon la won ma alaini yen

0: túmọ̀ òní túmọ̀ ọ̀yẹ̀ àláfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn
2: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aishat Lawal mo fẹ́ kí a bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9
3: ẹ lè wà disappointed
4: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ọ̀hàn kétékété. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9 Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: Recreation Club, Idojuku Adama Simba Sabo ni Lubadon, Ofe, Leo Bakadi, Tause to Shayawo Fonye Lofe, Tonti Da Dota, Lori Owo Itonju Ta Aba Fonye, Akonshia Yewe Lera Otolegi, Fubu Bweni, Anyone Naturally Skier, 0803-405-1533, 0803-405-1533, Anyone Naturally Skier, Loni, Keg Bayepe, Pelu Lera Tokweye.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Francis, mo gbọ́ pé o tún ti open store mi sí ọjà lẹ́sìn lọ́yẹ́. Irú ọgbọ́n wo ló ń dá sí? Èmi ò rówó tajà.
4: Ilé ìfowópamọ́ aláṣìírí Women Microfinance Bank ni aláṣìírí mi. Pẹ̀lú àwọn ètò ìyàwó wọn. Bíi Beta Money. Oṣù kan sí oṣù méjìlá ni ó fi dá owó tí o bá yá padà. Pẹ̀lú ìdá mẹ́ta bọ̀ 3.5% lóṣooṣù. Èkó tún wà fáwọn olókoòwò ńláńlá àti olókoòwò kéékèèké. SME loan yẹn. Oṣù méjìlá ló fi dá padà. Salary advance loan fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ aládàáni. Oṣù méjìlá gbáko ni wọ́n fi dá padà. Pẹ̀lú ìdá mẹ́ta àbí ìdá mẹ́ta bọ̀ 3% sí 3.5%. Àǹfààní àti máṣe ilé orí owó rẹ tún wà. Bọ́ bárọ̀ gbogbo ìpapọ̀. Yẹn interest waiver tàbí overdraft. Oṣù kan tàbí oṣù mẹ́ta ni ó fi dá owó tí o bá yá padà. Pẹ̀lú ìdá mẹ́ta àtààbọ̀ 3.5% owó tó bá yá. Láàrin wákàtí 48 hours, 48 hours, owó tó fẹ́ yá yóò ti jáde. Fún àlàyé lẹ́kùnrẹ́, 0707-313-5538. WhatsApp 0908-796-6284. Website www.groomingmfb.com. Olú iléeṣẹ́ wọ́n wà ní 160 Ọjọ́ U High Road, Olóró Bus Stop, Ọjọ́ Ìbàdàn, Àdéhùn àti Ìlànà ń tẹ̀lé wa.

ẹ mọ̀ pé báago mọ́kànlá bá ti lù lọ́jọ́ Friday ọjọ́ ẹtì báyìí ètò ọjà ọdọ́là yóò gbàlú ni ètò tá a fi sọrí pé ọ̀rọ̀ ọjà láàrin wa síra wa láàrin ọkọ síyàwó láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ̀gbọ́n sàbúrò wa alájọsí alájọrin ọ̀gá àtọmọṣẹ́ nínú ẹbí àárín òbí àtọmọ ọmọ sóbì ẹ̀ níbi iṣẹ́ àárín ọ̀gá sọmọṣẹ́ alájọṣiṣẹ́pọ̀ alájọtajà níbì kan ìjà wáyé ọ̀rọ̀ di pé kò yéra ẹni mọ́ bó ṣe jẹ́ pé ọwọ́ ní ṣáájú ijó tí ó jẹ́ wípé ayẹ ọ̀rọ̀ ọjà bí ó bá bẹ̀rẹ̀ òjọ́kọ́ ni nígbà mẹ́rin yóò ti kọ́kọ́ mọ ìfihàn yóò ti mọ rúbọ̀ nsàlẹ̀ kó tó di pé iná gba ògbò òkè kankan bó bá di pó di iná tó gbàlú gbòkè tí gbogbo ayé ń rí ni ó tó ìjà mọ̀ wá ń bè wọ́n gbà tí ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ lábẹ́lẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kí ni tá a ṣe sí i tó bí lọ́bọ̀ ògún ṣìnà mo dé làárọ̀ ìwọ̀ kí lù mọ́ àlejò ńlá rèé ẹ mọ ìbòsí làá fi kò ẹ panupọ̀ kẹ́ ẹ pé wọ̀ kí lù mọ́ káàbọ̀.

0: at 08097 odometa 949. Bẹ ṣe ń gbọ́ mi náà lẹ lè mọ wò mí lórí Facebook ilé iṣẹ́ wa ní 32FM 949 fẹ̀yìn ẹ̀ ẹ̀ lọ́ ẹ̀ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ ta ló wà ń bẹ̀.
1: Abdulhakeem.
0: Ok, ẹ káàárọ̀ Abdulhakeem ẹ káàárọ̀.
1: Àdìbí kánsílọ̀ kan ti yàn tó ti wọlé níwá ẹ kó se nǹkan sádùúgbò tí ò sí tá a lè máa tẹ́jọ́ wọn wá ìráwò òfin wọn tó ti tọ́jú ti fáwa àwa láti dìyàn wọn tó báyìí pé ọ̀rọ̀ wọn ti ta kó ká máa jẹ́jọ́ wá ru tó gáàfù báyìí àwọn kan wà sí ìfẹ́ jẹ́jọ́ wọn wá fún wọn àfẹ́fẹ́ wọn ò fi
0: kọ́kọ́
1: ni kọ́kọ́ péèrè lẹ́sìn ìfẹ́ ìjẹ́jọ́ wọn wá
0: báńpà. Iṣẹ́ mọ̀ pé ńgbà tá a ti pètò ní pé tó ká mọ́ bara wa jà ká mọ́ parí ìjà ni tó bá ti fẹ́ fàjà ṣùgbọ́n nígbà tí yìí ti lọ nílànà tò ṣe lóhùn àwọn ètò míì tó wà tá a ti gbé kalẹ̀ fún yùn ó jẹ́ wípé láti gbọ́ ìlú aráàlú. Báyìí bá gbé wa sórí ilé iṣẹ́ wa náà ni a tún láwọn ètò míì tó jẹ́ tó rọ̀ mọ́ ṣèlú. Ẹ ti lè yí ba òyìn o láti ó dà. Ibẹ̀ a tún lè ráàyè àti pé àwọn orúkọ alága ohun tẹ́ ẹ bá sọ àbí àwọn kánsílọ̀ yìí
1: a tún kó wọn sórí ẹ̀.
0: Mo kó ìṣòro ètò ilé. Nígbà ó bá bí ó bá ti di àsìkò àdáǹṣe bí ètò òṣèlú kankan òun ni ó dáa jù ká kẹgbẹ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ dání wá. Kò lè jẹ́ wípé ọwáyípa gbé wọn wá náà sí ilé iṣẹ́ wa dandan ní àgbé wọn wá lórí àwọn ètò wa tó ààyè rẹ̀ bá wà torí aláwọn ètò òṣèlú náà àti ti ọ̀rọ̀ tó ń lọ lóríṣiríṣi 09062 odometa 949.
2: Ó ní aráàdúgbò ẹ jọ̀wọ́ mi ò fẹ́ kí màmá mi lọ.
0: Ẹni ọ̀rọ̀ ìjájọ́ ń wáyé láàrin yín òun.

09062 29499. Ẹni ọ̀rọ̀ ìjà o lè mọ́ ti ìdìjà tí ó fẹjú gan, ó lè jẹ́jà tó ṣẹ̀ṣẹ̀ rúgbó bọ̀ lábẹ́ ẹyin o, ẹja tètè panẹ́.

obìnrin tí wọ́n ní ọkọ àwọn wa tírẹ́là tí ó ń fẹ́ ọkùnrin obìnrin kan níta tí ó yá pé láti ìgbà ó ti ń fẹ́ inú yóò dùn sí bẹ́ẹ̀ bá ń gbọ́ mi láàárọ̀ yẹ pè mí kó jẹ́ mọ̀dákun ẹ̀tẹ́ lọ́kọ̀ yín wa tírẹ́là tí a pè wọ́n ní bí ọ̀sẹ̀ tó lọ lọ́nkàn ẹ̀lú ẹ káàárọ̀ bọ́mọbìnrin bá ń gbọ́ mi ẹjẹ́ mọ̀ ẹ pè mí báyìí

àbí àìpẹ́ náà wọ́n wá sọ́fíìsì wa tó ń ṣàlàyé fún mi báyìí kásá báyìí kàwòdì owó ibi tí àwọn máa ń gbà táwọn máa fi jẹun tẹ́lẹ̀ tọ́jú ara wọn torí bọ̀dá àbúrọ́dà wọn ní káwọn máa gbà ìgbẹ́ kan náà wọn láwọn máa lọ gbà mọ́ kò jẹ́ àlàyé tí wọ́n ṣe nígbà tí wọ́n wá. All right. Hello.

ọlala pàdé ń bẹ̀ láti bí aago méjìlá gbogbo ètò ti fan ojú gidigidi. Gbojú jẹ mímu lọ́wọ́ àmọ̀là ẹyin o, ó ti gbọ́ ẹ ti wà létò létò fọ́nlá. Tó ní ìdí à ń ṣe àròyé, kò ní ìdí pé à ń ṣàpọ́npo, à ń ṣe kálanga sìgá àbásunkun sí kankan. Ẹni ọ̀rẹ́ dà kó má ṣe fi. Ọlá wọn ti fà lọ́lọ́ ńlọ. Orí n tí ètò ń kónú, n tó pọ̀ púpọ̀ gidi ni. Ọlọ́ nìkan ló lè ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Ìjẹ mímu tọ̀ làwọn ó làgbà. Àgbọn àmàlánú abọ́, àgbọn ọbẹ̀ ògbẹ̀ ó máa lọ ni àtàwọn tó dánú ẹran. Ògbẹ̀ ó máa fi ṣẹ̀jú ẹ̀. Ẹmu náà ògbẹ̀ ti ṣẹ́ ti Ọlọ́run ọba tó lọ́wọ́ rẹ̀. Olórin oní oríṣiríṣi tí wọ́n mọ̀ ṣeré fún wa lórí stage náà gbogbo wọn ti ń sẹ̀tì. Bàbá tiẹ̀ ti ń kọjá ń bẹ̀ láti mo ti ń sọ̀rọ̀ yìí. Àwọn ti máa rí tí àwọn ọkọ̀ ńlá ńlá ti ń ṣe àwọn irinṣẹ́ wọlé sínú ọgbà abẹ̀ ó torí ọ̀la náà ni. Àwọn ẹnjiníà Gideon gbogbo wọn lójú oorun mọ́ báyìí. Gbogbo wọn di wọ̀ níbẹ̀. Lógbè tó fi lè tò fọ́nlá náà ni. Ti kọ ọlá ti ń sá lọ sábọ̀ ní ìlú. Àwọn amojú ẹ̀rọ wa nùgẹ̀ bàbá ọlá ni. Gbogbo ètò tó ọ̀fọ́n àti òfin ní ìfìrùnà gbá ọgbọ́ ẹ̀ ló ti wà ńlẹ̀ nípa tètò àbẹ̀. Elédùà ó tún dọwọ́ rẹ̀.

gbọ́ wa tó ti ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ lọ kíìpù tíkẹ́ẹ̀tì ẹ dáadáa. Má jẹ́ nǹkan kan ṣe o, má jẹ́ nǹkan kan ṣe dákun. Lọ tọ́jú tíkẹ́ẹ̀tì rẹ kó máa mí lọ yẹ̀wò bó tún ṣe ń sọ̀rọ̀ lọ́ máa yẹ̀wò báyìí báyìí gan. Yẹ̀wò lójú ni o, ẹ tí lọ́ọ̀ ló fi mọ́ tó fi wá tó fi ṣe kinní, má jẹ́ nǹkan kan ṣe tíkẹ́ẹ̀tì o.

ọba ń bọ̀ níbẹ̀ lọ́la kò sí bọ́ sí rìn tọ̀ rìn ọba ti wá ọ̀nà dé mọ́kọ́lá roundabout anybody tó bá rí ń bẹ̀ lọ́hùn lọ recreation club ìná sọ pé bíi tai 2fm ti ń ṣe àmàlà fẹ́ẹ̀sì ní recreation club inú ọgbà abẹ̀ lọ ń lọ ọba ti wá ọgbọ ibi tó ti ń bọ̀ òun bọ̀ láti ìwúrò odò òun bọ̀ láti ṣàlẹ́ǹjú òun bọ̀ láti sanyo òun bọ̀ kò sí ibi tó ti ń bọ̀ látọ̀jọ́ kò sí ọba sáti dé mọ́kọ́lá abẹ́ bíríjì bèrè ọ̀nà ń bẹ̀ lọ́hùn lọ recreation club níbi tai 2fm ti ń ṣàmàlà kí

0: ẹ̀dá ẹ̀já ṣe báyìí 09062 odometa 949. Àpòyá ti ń dà fún tòló lẹ̀dọ́lá. Àbá ń bọ̀ ẹ̀já mú ara dáadáa kí gbogbo ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ bí ìgbà tó jẹ́ wípé à ń lo òde ní ẹ̀ ṣe bí òdìdí òde ní. Ìdájọ́ FM ló pagbó. Àwọn aṣọ ìbílẹ̀ tá a bá mọ̀ tó jiná dáadáa tẹ́lẹ̀ àpótí. Ìyá gbé ara kí gbogbo ẹ̀kọ́ mọ́ kán tó bọ̀. Mo bá ra tíkẹ́ẹ̀tì wa tó lólùfẹ́ máa yọ́lẹ̀ o máa mú tíkẹ́ẹ̀tì lọ fún ẹlòmíì pé jẹ́mi àtẹ́lẹ̀ ò tún wà mí àtẹ́lẹ̀ ò wà mọ́. Ẹ̀yìn tó ti fi sọrí ẹ̀ náà ni kò mú wá dákun. Ẹ̀yin ìyàwó náà tí ọkọ yín ti ra tíkẹ́ẹ̀tì méjì tó ti fi hàn tẹ́lẹ̀. Ó jẹ́ gba tiẹ̀ sọ́wọ́ kọ́ tiẹ̀ gbọ́ ọwọ́ náà bá ti dé lónìí. Ọmọ àwọn ọkùnrin kan tó ti ń wò pé ṣe ń sì mú obìnrin lọ wọ́n báyìí. Òun ti ní bó ti fẹ́ rìnrìn ẹ̀ lọ́lànà pé àìyá bóyá kí májòófòjé jẹ́ ọmọlẹ̀ o ẹgbà tíkẹ́ẹ̀tì rẹ̀ á pò náà. Orí fàájì ọ̀la yóò lágbà púpọ̀ yóò lágbà wọn gbọ́dọ̀ ròyìn ẹ̀ fún yàn. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
1: Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
0: Ta ló wà ń bẹ̀?
1: Ìyá àṣìṣà ni. Mo fẹ́ jẹ́ kẹ́ bá mi pe mo ṣe.
0: Kí ni tó dà yín pọ̀ mọ́?
1: Ẹ ṣe ni ara mọ́ èmi ò yà tó wọ́n ní kí n send owó sí wọn pé wọ́n fẹ́ tọ́jú wọn kò jẹ́ sówó lọ́wọ́ mi wá ní bíyá bí 2000 kan bóyá ti bá yín sí wọ́n ní kí ni 2000 náà kí ló ka kí ní wọ́n ṣá mo ṣàbẹ̀rẹ̀ sí mi sọ̀rọ̀ pé ìbówó mi kan náà wà lọ́wọ́ yín tẹ́ bá mi kó dání ẹ yọ ń bẹ̀ kí ní kan wá ní tí o gbádùn ṣá tí o ṣe kí ní kan owó owó wà lọ́wọ́ mi kí ní kan kí ní kan. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bínú sí mi láti ìgbà yẹn.
0: Ó tó bí ìgbà ó báyìí.
1: Láti bí ọ̀sẹ̀ tó lọ yẹn náà ni.
0: Ọ̀sẹ̀ tó lọ ó dà. Ṣé ẹ ti wá tún padà sẹ́yìn nìkan kan àbí ìyàn orí pé kan yọ ńbẹ náà lẹ dúró sí?
1: Ìgbà mo ti wá pe àwọn èèyàn pé kó bá mi bẹ̀ wọ̀n. Àwọn èèyàn ṣáà ti bá mi bẹ̀ wọ̀n ìgbà tí bá ti wá pe fóònù wọn ò ní gbé. Wọ́n má ti wá pé wọn wọn ṣáà ní gbé.
0: Mo dà ẹ sáré pé nọ́mbà wọn fún mi báyìí.

0: line BC ni number yin so line BC oni so bayi line BC boy wa lori call me ni abi kan line BC ni so bayi hello
1: hello
0: e kaaro mo
1: e kaaro
0: e se mo e kaaro e pele mo a je mo boya mama ile ani mo ba soro e
1: lati bo sir
0: all right I lati badan mo tin pe yin ati le ise radio 32 fm ni badan
1: se o si sir
0: ko si wahala kankan ko si wahala a ko la jimo now it's o wa kan wa ti a nse ni le ise wa ta pe ni ija odola ija odola eton a ma nlo lati fi pe boya ja wa laarin enikan atenikan o le jore atore ya kini ikan wa le pura o yin fe ki ja iko mo pe lo mo nle ba dasi so enikan lo wa salaye oro kan fun wa laaro yi lo je ki n gba number yin lowo
1: mi
0: ai lola ni aburo yin
1: okay sir
0: o salaye awon oro kan pe bi ojo bi melo seyin ti ranse so pe ara mama se ba kan nkan kan pe bo le fe toju won nkan kan pe on wa ni 2000 lo wa lowo o e be ko
1: on gori sa
0: o le yin igba yen ti wa wo pe 2000 ko ran kan kan nun to wa nle yin o le nbe lo ti wa sa awon oro kan pe se bowo kan se kini kan lowo yin se bo fun won nkan o ni won mo po ron yo wa din ti o bi ninu to be ge pe lati gba na o to ba fe ba yin soro gan igba mi e le awon le mara igba yin soro nkan kan bo n fe be yin na ni ke mo binu gbogbo to so mo wa ni ko da o da ko je ki mi ati yin ka soro la ro e
1: se baba mi se mo di fe omo iya mi ni ko se mi lóòótọ́ la jọ sọ̀rọ̀ láàrin ara wa ó dẹ̀ sọ opinion pé kò sí nǹkan kan lọ́wọ́ mi ṣé ńgbà tó wà sí máa fi tipátipá mu ni lóòótọ́ ni ìtòkò sùn ọjọ́ tó ti sọ̀rọ̀ yẹn tó ti yé yín èmi ti inú mi rẹ̀ ti yín ẹ̀sọ́ lẹ́yìn ìgbà yẹn ó pè mí ṣe ń gbọ́ nítìlẹ̀ ń tọ́lọ́ ní ṣọ́ọ̀bù mi a bá fi bíṣọ́ọ̀bù máa òun náà mọ bíṣọ́ọ̀bù máa fi gbọ́ fóònù mi sínú báàgì ó tún wá lọ bá mọ́mí wa pọ̀ pé àpò òun ni pé èmi fi ẹni mo kọ́kọ́ pé àti wa kan wà ní ìbàdàn ṣé ń gbọ́ sà àti wa ẹni àwọn òní nọ́mbẹ̀ lọ́wọ́ pọ́pọ́nà àwọn ti sọnù lókè ìjọ kí n bá wọn pè púpọ̀ lè pe àwọn ó dẹ̀ pé bí ọjọ́ mẹ́ta kò gbé pọ̀ mí wọ́n ní láti sẹ́ndì nọ́mbà sí àǹtí wa ni àǹtí wa yẹn lòún gbé lọ́dún ẹ̀ nìbàdàn gba tí wọ́n sẹ́ndì nọ́mbà yẹn sí àǹtí wa wà ní pé àwọn òní wọ́n ní kọ́ lọ wo inú mẹ́sẹ̀jì wọn pé mo ti sẹ́ndì ẹ̀ pé mò ń pe nọ́mbà ẹ̀ mo tún bá parọ́ pé nọ́mbà ẹ̀ ò lọ bóyá wọn ò ní ná ní sáìdì ọ̀dọ̀ wọn ní ìbàdàn ni nǹkan kan bẹ́ẹ̀ ni pé kán pé tó máa lọ létà láti yẹn pè mí pé àwọn ti rí nọ́mbà ẹ̀ pé àwọn máa pe ó dá tó bí ọjọ́ kẹta ni mọ́mí wa kan lẹ́kọ̀ọ́ mi báyìí ọwá bá mi gbà pé àbúrò mi náà òun pè mí mo ní lóòótọ́ ni nígbà tí màá fi wọlé lánàá mo rí miss call ẹ̀ but ìgbà tí màá wá wago that is after 11.

0: yo le pe mo le ti sun eh eh pe ton to wa ni a pe o de sadaye owo bu mo ni a e ma da lowo o yo ni fa won ti o to pe o ti ma si bo danu ta ti so to ti yoju pe se bi le je mi mo si fe go gbe call ni mo mi e baba da o kia pe ohun de count o yen bi kin bo ni owo lo count o na wa to to nkan to count ni so o si nkan kan ni je ta gan bo danu gan ni so pe awon pe lo lagan pe ko gbe call awon mwanya pe boya ko si nbe boya lo si oja o lo ra oja pe o fi phone re le si labi to wa ninu bag e ko ma gbo pe o rin boya ni ma ra ko ani o ke o ni ni je ta o je ta si lele so bo ti se wa di bo wa n gbo lo ti bi to ti lo si very surprise for me
1: ka tun se le wa na
0: so se
1: ka tun se le wa na
0: o ti je ni ati di boya ale si tata bi boya ba ja bi tin to wa n gbo lo nu ohun e so
1: se mo pe o na so nkankan ni ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ń sọ lọ́jọ́ náà kó mọ̀ pé òun yájú sí yín kó mọ̀ pé òun yájú sí yín pé káṣábù ń bẹ̀yìn kẹ́ mọ́ bínú náà ni pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá sọ inú mi dùn inú mi tiẹ̀ wá dùn
0: bẹ́ẹ̀ yín sọ ẹ má máa dá lóhùn ẹ màá ní ṣe ẹ wò dádì wa lágbọ́ ọlọ́run nǹkan tó ń inú àti nǹkan tó mìíràn ní bàjẹ́ lágbọ́
1: ọlọ́run
0: èmi ò máa bájà ọmọ ìyá mi máa lẹni tó bá lẹni ò máa bájà ṣé ìgbọ́ wà jẹ́ ìṣẹ́ wà gbọ́ mi wà ní tẹ̀kọ̀ létí nìbàdàn lọ síbàdàn mi ò máa bájà kọ́mọ yìí máa ṣàánú mi ò mi ò bájà o ọ̀rọ̀ wo ló sọ mi máa bájà nítorí ọlọ́run
1: kódà
0: olóhùn ó pa olóhùn fẹ́ pa ọmọ òun wá kò dá mi gbọ́ sí sọpá ó yẹ pé ó yẹ kí lọ́la gbọ́ ti wá ẹ kó wá wo màmá ẹ kó kọ́ ọmọ wá káàárí
1: pé bóyá ọ̀rọ̀ náà ló ń jẹ́ ká ló mọ̀ tí pé àǹtí mo ti ṣe nǹkan kan sí wọn tí
0: ò
1: ẹmọ tí wàá ṣe báyìí.
0: Ìgbà tí màmá gan sí kìkan bí ọdún bíi ilé ìlú mẹ́ta gan àpé àní ẹ lára àtẹkókò mú nkankan wá ló rà mọ̀ pé láti mọ̀nù ni ẹ.
1: Ẹmọ tí mi wàá ṣe báyìí ojú òní tì yín màá ní kó pè yín báyìí báyìí bí má ti court. Ìyẹn kọ́.
0: Ẹ jẹ́ bá mi bẹ̀rù.
1: Ó dà ó dà.
0: Ẹ bá mi bẹ̀rù kó pè mí ní ò bá já owó lọ́wọ́.
1: Yóò pè yín ní ìsìn Éèbà kò ní bàjẹ́.
0: Àwọn ọmọdé wà lẹ́gbẹ̀ẹ́ yín lẹ̀ ẹjọ́ ẹ bá mi gbé fóònù
1: fún mi. Màá ní ó pè yín fún rẹ̀ ní ìsìn ni kẹ́ fi mọ̀ wípé pé kìíní ẹjọ́ màá ní ó pè yín ní ìsìn Éèbà. Ẹ kò wọn jẹ pẹ́ ẹ kò wọn jẹ pẹ́.
0: Àmì
1: ọ̀dọ́ ọ̀dọ́ wa náà tó wá pé ẹ mọ̀ pé bí a bá rí èèyàn mú lẹ́yìn lọ bẹ èèyàn gbà míì ọ̀rọ̀ a tún tètè máa tánú èèyàn ló fi wò pé kò ń kàn sí wa. Ojú òní tìyín o ojú òní tìyín ẹ ṣèyá fún wọn pẹ́.
0: Àmì
1: ẹ pẹ̀lẹ́ mọ̀ ó dà yóò pè yín báyìí ṣe gbọ́. Ọ̀dà yín ò jẹ́ bó ti jẹ́ obìnrin pe àǹtí yín báyìí ẹ pè wọ́n báyìí. Mo ti ń lọ láàárọ̀ yìí á pàdé láàárọ̀ ọ̀la. Nọ́mbà mi 08066649999 00634194 ó ní direct number tí ó wọlé sọ́dọ̀ wọ́kìlú mọ̀ 00634194 ó dàbọ̀ ó dọ̀la.
2: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn ketekete. Ìkànnì Dadi 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dadi 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dadi 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ. Tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: àti lórúkọ team tó ń kójọ tó ń kó kiri IPM tó ń kó kiri Dele Budo Blue Dara Budo Blue Femzi Budo Blue Seyi Budo Blue Momo Ibo Budo Blue there's one of my crew member tó wà lọ́dọ̀ NEC Debbie wọ́n máa ń pè
1: obìnrin
0: yẹn is one of my member my crew before O Budo Blue all of them òun náà ń ṣe iṣẹ́ ń bẹ̀ yẹn but I just say that you just have to work out of that team to impact others
1: to other people tí wọn kì í ṣe
0: member hàn but ó dà pé kíní tó ń ṣe Sunday school tó ń ṣe àwọn kíní bible study tó ń ṣe ó ti fi introduce all those guys tó ló ti gbé kàmọ́wá ó ti gbé ozenwa ó ti gbé pretty arike ó ti gbé momijio ó ti gbé olùkọ́ni àwọn tó ó ti try fun because I know that they will call me and tell me to discuss it now if you know my wife and then you come we are cutting more dating you know when you want to know Wole Agba is like you want to know remote àwọn méjèèjì wọn máa ń remote tiẹ̀ ló worst ju remote máa ń ṣe bí pé somebody is somewhere controlling him because if he's not set for anything you can't force him and he has that class láti gbà tó bẹ̀rẹ̀ kó fi ṣe káwó bí àǹjọ̀nù la a máa ń wo bí àǹjọ̀nù èmi àti brother usman a máa ń wo remote bí àǹjọ̀nù because tí ò bá rẹ́dí àti wá bí irúṣọ́ mi tí mo ṣe last I was calling him he was not picking call ó dẹ̀ dọjọ́ yẹn ó dẹ̀ ṣó. All the trinities the three trinities wọ́n wà mbẹ́ bóyá ẹ̀yìn kan ló bá mi invite wọn o and I celebrate them I appreciate them. Ní ti first poster tí wọ́n fi ń wà nínú group tí wọ́n wà tẹ́lẹ̀ ẹ̀dá pé Christ ambassador kí Boku Jaka tó lọ dá dúró and other guys tó fi lọ dá different group bí mẹ́ta lẹ̀ oníkálukú wọn wà dá dúró lẹ́yọkọ̀ọ̀kan but Boku Jaka has been a very loyal guy to me anything he says ó bá rí nǹkan kan pè mí. Bàbá bọ́bá yẹn kọ́ báyìí. Wọ́n lè sọ pé nínú gbogbo wọn yẹn èmi àti Boku Jaka àti other guy kan tájọ́ ń gbé tẹ́lẹ̀ Ogoluwa la lè sọ pé a close nínú gbogbo wọn but kò sí tó close tó mi tó Boku Jaka èmi àti Boku Jaka la close jù nínú gbogbo group yẹn. He has been a loyal guy àti ní reason láti jà látijọ́ tímọ̀tímọ̀.
1: Ó lè ti pẹ́.
0: Ó ti pẹ́ o. It's over 20 years or 25 years. I mean, Robemi àti Boku Jaka ti ní ju ta fi jàre. Bí a kàn lè má bára wa sọ̀rọ̀ for a while o. Tàbá tuntun rí post ara wa tó bá ní láti bèrè nǹkan lọ́wọ́ mi, will call me. If I need to ask anything from him, I will call him. Ja ní ju kankan. We have been a very good friend.
1: Now, bàbá ọ̀rọ̀, bọ́ọ̀ ni bàbá ọ̀rọ̀ ṣe wá?
0: Bàbá ọ̀rọ̀ ṣe wá gangan ni pé ní church nígbà yẹn mo máa ń ṣe one man drama wọn kàn pè mí wọlé as bro yẹmi màá wá múra bí arúgbó màá lọ́pàá so màá máa lo ọ̀rọ̀ bible láti fi pa àwọn èèyàn lẹ́rìn international so after stage àwọn church wa máa kéré after service wọn máa ní bàbá yìí òun sọ̀rọ̀ gan o bàbá yìí òun sọ̀rọ̀ gan bro yẹmi dẹ̀ ló ń jẹ́ tẹ́lẹ̀ àgbàgbà jẹ́ bàbá ọ̀rọ̀.
1: Ẹ ṣeun mo dúpẹ́.
2: Ẹ ṣeun o tẹ́ darapọ̀ mọ́ wa lónìí lórí àkọ́tun ètò Sabẹ́ǹkó pẹ̀lú Délé Adéyanjú ọ̀sẹ̀ tó ń bọ̀ Látúndé pẹ̀lú àkọ́tun ètò mìíràn. Ẹ ṣeun o tẹ́ ń gbọ́ wa.
3: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀gẹ̀rẹ̀ ònà gẹ̀rẹ̀ torí ìbá méjì kọ 32fm 94.9 ló mú dùnú báráyé.
4: 32fm 94.9 laughter house
5: orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
6: Orúkọ mi ni Alhaji Karim Adé

tẹ́lẹ̀ ayóòye kígbe Taiwo Azan láti máa sọ̀rọ̀ gidi nípa rẹ̀ ó ṣọ̀wọ́n púpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ artist tí wọ́n jẹ́ celebrity tí wọ́n ti wà tipẹ́tipẹ́ tó sì jẹ́ wípé scandal ẹyọ kan bí eléyìí àárí nípa wọn irú èèyàn bíi Taiwo Azan máa ṣọ̀wọ́n o irú èèyàn bíi Ògógó ṣọ̀wọ́n Kẹ́lẹ́dùmarè ó jọ kó dẹlẹ̀ fẹ́ni ire tó lọ Aljanna Firdaus kó dákun kó fi kẹ́ Taiwo Azan

ọjọ́ kan ń bọ̀ tí náà dilẹ̀ lẹ́yìn asunsun jẹ́. Takewi ó kígbe títí tí. Fẹ́ni tó lewi ò ní ṣe bẹ́ẹ̀ tí ò ní rápágbé. Ọjọ́ kan ń bọ̀ wá Takewi ó kígbe tò. Tí ó korí kì í kú. Bíi kíkú ó fọwọ́ gbá ẹni tó kú kó jí. Àmọ́ kò ní lè rí bẹ́ẹ̀ mọ́. Ah, mama sọ ṣe eré rẹ dọ̀la. Ọlá ni wọ́n ṣe tá ń sọ fún ọpọ́ dọ̀la. Ọlá ni wọ́n ṣe ṣe eré tá ń sọ fún ọpẹ́ ń dọ̀la. Àmọ́ lónìí tá a níyì, ẹ jẹ́ kí gbogbo wa.

ever premiere eri ohun ni 30th of August 2026. Amọ nigba ti awọn National Film and Video Censors Board yo wa jade wipe ki le fe se kini ki le fe dan kini wo ere ye ti gbe wa sodo wa for vetting e ti submit e a ti ri wipe nkan yi nkan ti awọn eyan le wo ni amọ nigba ti won fi gbe trailer bota o ti ni se pelu awe be ba wo trailer ohun eyin o mo pe iru ere esere to ye kan gbe jade lorilede Nigeria tori ofin de iru ere be iru ere yi o wa illegal lorilede Nigeria amu oju o wa gan ni mo fi wo gana awon kan bi melo kan ni o ye ki gbogbo wa ka wo dada nipa oro yi papa julo awon ti won gbe eri ohun ti won gbe jade gan papa ninu nkan ti awon ara bi so ni wipe awon fe change awon ofin kan ni ofin wo le fe change oni e pepe se o ere yi awon fe fi ko awon eyan ni ogbon ni nipa awon iru iwa bayi ebe kawon eyan logbon amo be ba wo awon video ti video tan gbe jade ti won pe ni trailer re yi ni se video ti o ye ki omo lu abi omo wo ati pe ofin lorilede Nigeria o si tun de iru nkan bayi wi pe iru nkan bayi o gbodo se be ko sele kan be ti won ti gbe bota lati odun 2014 lorilede Nigeria won si bowo lu ofin ohun labe ijoba Goodluck Ebele Jonathan ofin ohun o fi onte abi o wogile gbogbo ohun to ni se pelu igbeyawo laarin the same gender okunrin atokunrin o le segbeyawo ka ma ri ni obirin atobirin o le segbeyawo lorilede Nigeria a gbodo riru e in extension gbogbo nkan ki nkan to ni se pelu wipe iru nkan bayi public display of such affection lori ero ajejujara ni o ninu ise ona ni o ninu ibikibi eni ti kele ba gbe to ba danru ewo o nto hun yo fa so pinpe yo oruko oba gbogbo enikeni lọ́nà kọ́nà yòówù kó lè jẹ́ tó rò pé òun lè gbìyànjú àti ran irú ìwà ìbàjẹ́ báyìí lọ́wọ́ yálà nínú eré ni o tàbí nínú nǹkan kí nǹkan tí ìbàjẹ́ òun tọ̀hún wọ́n rí dájú wípé wọ́n fi òfin wọ́n fi gbé òun tọ̀hún dáadáa òfin ó gbé kò wá tán síbẹ̀ àwọn ará bí gbé eré bọ́ta wọ́n ní o pẹ́pẹ́ sí àwọn fẹ́ jẹ́ kí eré yìí jẹ́ nǹkan tí wọ́n fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n irú ọgbọ́n wo ni bẹ nínú eré tí ní kí ọkùnrin ó máa rí òhù ara wọn ná irú eré wo ni bẹ nínú irú ọgbọ́n wo ni bẹ nínú eré tó ní kí ọkùnrin àtọkùnrin ó máa ṣe yùnkín-yùnkín irú ọgbọ́n wo ni bẹ nínú eré tí ó fààyè gba kí society tá a wà kó máa wo àwọn àṣàkáṣà láti ilẹ̀ òkèrè kọ́ máa wá máa fi ọgbọ́n inculcate ẹ̀ sínú àṣà wa lórílẹ̀‐èdè nàìjíríà ìdí nìyí tí àwọn àjọ tí ń mójútó irú àwọn nǹkan báyìí fi sọ wípé láéláé kì í ṣe ní orílẹ̀‐èdè nàìjíríà wa tá a wà yìí àwọn nǹkan tó pọ̀ ti wà láti mójútó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àmọ́ irú eléyìí kó tún wá kún kì í ṣe nǹkan tó tọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe nǹkan tó bójúmu póstà eré yìí tí wọ́n gbé bọ́ta ẹni tó bá wo póstà ọ̀hún yóò rí wípé lákọ̀ọ́kọ́ àwọn colours tó wà lára ẹ̀ ó ti ń fara jọ mọ́ àwọn kọ́lọ̀ agége bí n bá sọ pé àwọn kọ́lọ̀ agége ó yẹ kó ti yé yín báwọn àwọn kọ́lọ̀ agége àwọn kọ́lọ̀ agége lọ́kùnrin àti kọ́lọ̀ agége lóbìnrin àmọ́ kì í ṣe nípa
poster yi ni kan ni wahala wa eni ti o ba ri trailer ti won gbe jade to wo trailer ohun ohun akoko ti o kokoko wa sokan ton ni pe iru eyi o gbodo sele iru eyi o gbodo wa si public debi ti a ma wa lanfani ati ma discuss boya iru nkan yi o to lagbegbe ta bara wa tabi ko to lagbegbe ta bara wa be ba se ndara po mo wa ikanrin 32 fm 94.9 le se be ten gbo Wahid Isola Orolabu presenter loruko mi ikoye eso omo agbon yun aporogunjo apo otomi leru hun orogun ofa oton leru hun oyena omogun losan o le loru o le asoko tewuko ibe ka romo to da ka ma mo sayani eleyi tun wa wa wi pe ki se akoko gba leleyi tiru attempt bayi nsele tiru igbiyanju bayi nsele fun awon ti won sere lati gbiyanju ati mu iwa ibaje yi wa soju iworan wa with the strategy of saying a fe gbiyanju ati fi ko awon eyan le ko ni ejo se eko ti wa tan ni gbogbo eko ti o ye ke ko awon eyan so ti wa tan ni lati lo eje a lo eleyi ta ma nlo ni bi tele yen e o eko ti e fe ko awon eyan so ti wa tan ni debi wipe iru nkan bayi le fe gbe butter ninu awon nkan tara bi tun so ni wipe ere yi o lo si cinema wipe YouTube ni won gbere ohun lo pe tori idi eyi ko saburu invocation pe ko si aburu ninu ibi ti won gbe lo pe ofin ti won si gbe butter yi bo dabi wipe ori cinema nikan lo fi ohun to jale lori amo dahun ti wa bota lori oro yi pe cinema nikan ko o gbogbo bi kibi ti won ba ti gbe ere si ti omo orilede Nigeria le ni access lati wo ohun ni ofin de patapata

0705-5949-0809-7949+2349-62949. Àwọn nọ́mbà tẹ́lẹ̀ àǹfààní àti pèsè nìyẹn. Ìhàwó ni ògògó kọ sí ẹ̀yìn. Ohun tó ṣẹlẹ̀ yìí, bó ló ṣe dùn yín sí? Kí ni ohun tẹ́ lè sọ nípa rẹ̀?

0: lórí kíni ná kíni tí ń jọmọ ẹ̀dá lọ́wọ́ tá a lè fi jólẹ̀ ẹlẹ̀ níbo là ń lọ táàrọ̀ kọ̀ gbogbo òṣèmí tó ti wálé ayé ń lòdì dandan kó padà tọ́kú wò bá a lówó bá a lówó ní òkúkú kan lódùmarè torí pé kálukú ló mọ tí ń bẹ nínú àpótí ìkádàrá rẹ̀ tó gbé wáyé bó ti ẹ̀ jẹ́ pé ńgbà tá a délé ayé náà ni kálukú wá ń sá kàbàkàbà kiri ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ làkúnlẹ̀ yàn ọ̀tọ̀ làkúnlẹ̀ gbà ọ̀tọ̀ wá ní kọ́ mọ alé ayé ké mọ ènìyàn kó délé ayé kó gba kádàrá dandan sì ni kádàrá torí ẹnikẹ́ni tí ò bá ti gba kádàrá irú wọn padà gba kodoro ni ẹ rẹ lómii gbogbo iṣẹ́ náà ni ọmọ ṣe àwọn kan wàá mọ yọ sùn tìètè wọn mọ gbóńṣẹ́ méje múrí kan ó ti gbàgbé wípé ni kòkó rẹ̀ bá yẹ irúfẹ́ ẹni náà ló mọ̀ lọ iṣẹ́ tọ́mọ ènìyàn ń ṣe òkúkú kan iye owó tí ná èèyàn kan sì ṣáájú yín lọ ilé ọkọ kò kúkú sọ wípé kó ṣáájú yín tàbí kó irú ẹfẹ ẹni bẹẹ kó nífọkànbalẹ nílé ọkọ jù yín lọ ládé tútù àwa náà kíyẹn ẹ káàsán o pé èèyàn kan ṣáájú yín bímọ kò sọ pé kírúfẹ ẹni bẹẹ kó ṣáájú yín jèrè ọmọ pé èèyàn kan wá lówó lọ́wọ́ jù yín lọ kò sọ pé kónítọ̀hún ó níyì torí pé ọ̀tọ̀ ni kéèyàn ó lówó ọ̀tọ̀ níyì èèyàn lè lówó lọ́wọ́ kó má níyì thirty two fm 94.9 ìkànnì tá a ti ń dẹ́rìn pò ṣonú leléyìí o kí láti ṣe ń lètò pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin olóyè ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó darapọ̀ mọ́ wa kájọ máa gbọ́ àlàáfíà lọba obìnrin orí afẹ́fẹ́ yìí ló wà ìrìn àjò kí láti ṣe kó lè dá o náà ni màmá bá lọ wọ́n wàá dé láyọ̀ àtàlàáfíà àwọn náà ti pè mí lójú ọ̀nà wípé báwọn ṣe ń wò yìí pẹ̀lú obìnrin àjò ń ṣerí pó ṣe é ṣe káwọn ò pẹ́ dé díẹ̀ wọn ò wáá fẹ́ dẹ̀yìn olólùfẹ́ wọn lágara ni a fi pé kọ́mọ kí láti ṣe kó wá délé di mọ̀mọ́ àkúkú ní jọrí dààmú láṣẹ olódù tó máa rè ni ẹ jẹ́ máa bọ̀ lójú òpó ayélujára 32fm 94.9 kí làwọn nǹkan tó ti jẹ́ nǹkan rírí tẹ́yìn náà ti fi kọ́gbọ́n ẹyin náà lè wá kọ́ síbẹ̀ ẹ jẹ́ àjọ kọ́gbọ́n nínú ọ̀rọ̀ títí yín náà àbílẹ̀ ayé yìí náà kọ́ òmúlẹ̀ mo fojọ́ kejì ọjà asán nínú asán òfo nínú òfo ẹlòmí ọmọ wa fọ́ gbáyà wípé àyàfi tí kìí bá ṣòun ló ṣẹ́kù ẹ dẹ́kun ta ni yín náà o ta lèmi àti níwájú adẹ́dàá níwájú ọba tó lè pani tẹ́nikẹ́ni ò lè bíléèrè ọ̀rọ̀ mọ́mí àti dádì onílárìn lọ́ọ̀dù ẹ mọ̀ kú ìnáwó ilé o ẹ̀yin kúkú lọ́lọ́run kú ṣe dúkìá òun fún àfìgbà tẹ́ ẹ bá kúkú fòrò onítọ̀hún tó fi já ipò fẹ́ lè lọ pokùn so ìyẹn bá wa sọ pé ṣe ẹ pààyàn ẹ pọ̀ lọ́mọ́ jí ẹ pààyàn o etí ẹlòmíì yára láti sọ̀rọ̀ bàjẹ́ sáyé ọmọ nìkejì kò lè rí nǹkan re lára ẹnìkejì ẹ láyéláyé fáàbàdà àwọn ọ̀rọ̀ kò bá kùngbé tí jẹ́kẹ́ni ọlọ́rẹ̀ ṣinúrò ìbẹ̀lẹ́nu títí yín ọmọ ọgbẹ́ mi ò ní kọ́ bọ́ọ̀dù aṣọ àmọ́ kọ́ bọ́ọ̀dù ọ̀rọ̀ burúkú ìbẹ̀lẹ́nu ti tàwọn ṣẹ́yìn náà rántí àwọn tẹ́ ẹ ti fọ̀rọ̀ burúkú tẹ́ ẹ ti lọ rèé fi ṣí wọn lágbárí tí wọ́n ti lọ rèé wùwàkuwà wọ́n mọ̀ wá pòwe pé ẹni tá a kọ́ níkà tó náà ṣe ìka ń bẹnu rẹ̀ ni orí rédíò náà lẹ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí 32fm 94.9 mo ń bẹ lójú òpó ayélujára tiwa ń bí facebook àti youtube at 32 FM 949 fe yin e mo ki wa ka san e ku gbianju e ku shalata aro e ku ko le da ti gbogbo wa nba ka akire emi nwu bi re fun yin pe ni sise fe ni eleni je gbogbo oro ko le yan so gbogbo oro ko ni lesi gbogbo oro ko le yan fe mo kunkun dun re iwon ba ni ke je atopinpin mo ka ma ba ririn titi ka ma ba lo re padi oluweri lodo opolopo nkan le yan gbojuku nbe ka ma ba rolu awon isan afowofa eni oba ti yoloju ko mu o lo gbogbo eni to ba ti leti hun o le gbo ki ngboju danu e so fun ni to eni pe ko lo re toju bi ti o toju adanwo re pamo si tori pa won ori mo segun wa ma wo pe o ya ntori onje bi teni tin je yi nbe na ni abategun to mi nlo sokun fa jangbon isaye re sugbon se ri gbogbo wahala ti won o pe o si gbogbo oro ti okan lowo ti okan lese la ma foki bi ayan seri gba ti ifunpa giga re to ba de e polodumare kile yi e ni dara yin lebi eyin o se gbo ke se bi pe egbo ki kuku se pe mesi oro ke ba le gbo itopo ni eyin eri ke kole sagboju ke se bi pe ri ke kuku se pe ri gbogbo ntin lo koju yin o le pe laye ko ba le rire ni ki se lati ri bi alagba de fele session gbogbo awon ololufe wa daada ti won tele wa ni me lawyer concerned citizens e se mudupe o emi kan ni ajo rashira wa leti laarin iseju perete ni lori eto oki lati se loni isira ini leti na laajo se basiko to ba to ma soju opo le awon kan ni nda ko mi Dadi lade tutu awa no kiyi Olubi npe Fatoye lo ko mi 32 FM 94.9 Ma to ma so fun alopolopo gba pe edunra yin nu Awon oniroyin banu je kan be to je pe won o le ri nkan kan pa titi yin Ona kan soso te wa fi le gbeye laye eni te lero po duro bi ogun fun yin oni ke je ko ni ton ke ji o mo ri ninu odun ni gbogbo igba
1: egbon pe te gberun nitori aburo
0: be ba tin kari bonu ni waju eni te lero wi pe nfun ogun mo yin du fe ani bi o mo sapa bi apa wa yu ni yo mo sapa bi apa wa yu ni ame dura yin nu ntan bere lowo olodumare ti o ti se fun yin eyen jenu yin o ma dun lori re ni gbogbo gbe yen ma jo

0: 32 FM, 94.9.
1: Abẹ́láyé káfà láfíà ló gbà ní Yẹmí gígùn pẹ̀lú ìwòsàn àti ìtọ́jú tí mara takebe dọ̀jọ́ ògbó ló mú kí iléeṣẹ́ Emiwan Naturalist Care kó ti jẹ bàbà ẹyẹ tí ó doríkodò bí àdán ò tí sí níbi ká fìmọ̀ ewé àti egbò ìṣèwòsàn kára ó dá ṣaka iléeṣẹ́ Emiwan Naturalist Care ló gbégbá orókè ẹ máa wá gbọ́ àǹfààní ńlá tún rèé fún gbogbo ènìyàn láti tún ṣàyẹ̀wò ara yín níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ àmàlà Amala Fest 2.0 ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tí iléeṣẹ́ 32 FM 94.9 tó gbé kalẹ̀ lọ́jọ́ 19 oṣù kẹjọ ọdún 26 ìyẹn ni pé àǹfààní ìdá 50 lẹ́wọ̀n máa tún jẹ́ gbádùn ẹ̀ ìyẹn 50% discount lórí gbogbo àwọn àyẹ̀wò àti ìtọ́jú ara tá a bá ṣe fún yín lọ́jọ́ náà ní pápá àti recreation club ìdojúkọ Adamasigba Sabo nílùú Ìbàdàn ọ̀fẹ́ lẹ́wọ̀n gba káàdì tá ó sì tún ṣàyẹ̀wò fún yín lọ́fẹ̀ẹ́ tó ń ti ìdá 50 lórí owó ìtọ́jú tá a bá fún yín àkànṣe àyẹ̀wò ìlera ọ̀tọ̀ lèyí fún gbogbo ènìyàn Emiwan Naturalist Care 0803-405-1533 0803-405-1533 Emiwan Naturalist Care lóní kẹ gbáyé pẹ́ pẹ̀lú ìlera tó péye.
2: Ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
3: Nílé ẹ̀bàdàn iná ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí. School uniform, sportswear, àti general wears lóríṣiríṣi wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkè òkun ni. BK monogram and printing. Ẹ̀kú iṣẹ́ ọjọ́ ti pẹ́ tá a ti ń wárú eléyìí nílé ẹ̀bàdàn. Ká fi logo sára uniform school kó má dàbí bùbú bàlá. Bóyá uniform iléeṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rántẹ́ dẹ̀ fi logo school yẹn sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Iléeṣẹ́ BK monogram and printing. Àwọn gangan la fi rán. BK monogram and printing sọ̀rọ̀ ọ̀tọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n ó kalẹ̀ kà sí Uncle Joe Building lẹ́gbẹ̀ẹ́ Fidelity Bank Uncle Joe Bus Store Mokola Roundabout Ibadan 0803-643-0813 tàbí 0812-984-9304 àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ iléeṣẹ́ BK monogram and printing bẹ́yìn náà bá dára yín lójú ẹ kàn sí wa lónìí BK monogram and printing ẹ gbà fún ọ̀gá ni wá.
1: 2FM 94.9 fẹ̀yìn ẹ̀ ló tún ti tẹ́ pẹpẹ ètò àyájọ́ àmàlà Amala Fest ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ 19 oṣù kẹjọ ọdún 2026 29 August 2026 àti ṣeré a máa tún ṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ewédú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀nmọ́ tó káta mọ́ra ṣe kọrọ pọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ọ̀fẹ́ra tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gba tiwọn bíbí ire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà adé ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé kò tọ́ síbẹ̀ àwọn òdíje wọ̀nyí bíi ta ló lè jẹsùn àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ẹ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn bó bá wà dọ̀jọ́ 19 oṣù kẹjọ ọdún 2026 àtúyàyà tó yáyà pàdé ní recreation club ní ìdojúkọ Adamasigba nílùú Ìbàdàn Amala Fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House tàbí kẹ pé nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti Rega iléeṣẹ́ mi one iléeṣẹ́ Snooker tó ń pèsè omi mímu tó já gaara Sonia Tomato Paste iléeṣẹ́ Pisset Cousins Morning Fresh tó tún ṣọṣẹ́ Joy àti iléeṣẹ́ Maggi èmi àti Maggi alájọṣepọ̀ tó já gaara.
4: To survive the Nigerian economy, you have to be strategic about getting the right funds at the right time. Do you need a quick and easy cash to support your business project? With Grooming Microfinance Bank Loan, get your loan in 48 hours and easy repayment plan. Enjoy better money at 3.5 interest rate for 1 to 12 months. Activate SME loan bundles below 1 million naira at 4% interest rate. 1 million naira to 4.9 million naira at 3.5%. 5 million naira and above enjoys 3% interest rate. Our salary advance loan packages. Institutional loan for company and staff at 3%, while non-institutional loan is 3.5% per month. Repayment is within 12 months. It gets better with interest waiver for early repayment, 3.5% per month for 30 days and 90 days on overdraft. For more information, call 070-731-35538. WhatsApp 090-879-6624. Website www.groomingmfb.com. Walk into our office at 160 Ojo UI Road, Oloro Bus Stop, Ojo Ibadan. Terms and conditions apply.
5: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
6: It's about to go down.
7: What?
8: Aww. My love, what happened?
7: Before I marry you, the TV where you promised, the fridge, you call, where they? Washing machine, you call, we have been using my hands to wash clothes since 2026.
8: Cancel this wedding.
9: Relax, everybody. Who said I must buy everything once?
8: Are you CDK?
9: CDK?
8: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things don't already their house?
8: Abba, since last month.
7: Ah, pastor, continue the wedding.
10: Set yourself.
8: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest, normal market price. Download CDCare today.
11: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
12: CDCare. Pay small, small. Live BB.
13: Yóò tún lè ra gbàrà.

ẹjẹ ń kíwa káàbọ̀ padà látọjú di ọjà ẹgbọ́ bí bàbá bí wọ́n ṣe kọrin o ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tá ń gbọ́ igan ló tó ṣòdiwọ̀n ayé wa ṣùgbọ́n torí ipa kúkú ń kọ́ lójoojúmọ́ ni tá a bá farabalẹ̀ jókòó láti gbọ́ àwọn ọ̀rọ̀ tí ń bẹ nínú àwọn orin yìí ní sọ àwọn orin ṣàgbàdíwèrè tá ń jó kínní

0: eka san oruko yin ati bi te ti pe o
1: eka san ma o
0: mommy eka
1: sun o si lo npe
0: yes ma
1: ati apata o
0: yes ma
1: yes ma ku eto
0: ke ma
1: e de ku dele mommy wa o
0: e se ma
1: e se un gbe oro te so nipa obi mo se nto awon mo opolopo awon iya lo ma sa ma ba omo je to ba se ti baba ba fe ba omo wi awon ya ma gbe seyin omo so fe ba mi pa ni so fe ba mi pa ni lati beyen omo yen ti bere si ni baje ni o ti ro pe ohun to nkan to n se yen o dara o ye ka ma kilo fun gbo awon obi wa pa pa ju lo ki se awon ma ti wa o awon se mo obi e da ti ma mi ba n gba wa bayi ba mi a ma gba wa bayi ni amo sha ni isin yi ti grandma ba na omo won gan ti grandma ba na omo omo e gan awon omo ga ma tun gboju pe ah e ma na omo yen mo ke e ma na omo yen mo kaka ti won ma pawo po lati bo mo wi nkan to won ma se ni pe ko ma gbe seyin omo ati kekere yen lo ti ma ba won lo won wa daju pa ohun to ma ti se won ti do bo dani yen
0: daju pa
1: o da ko da o ko lo ran won wa daju lati kekere ni o won lati kekere ati lati pe ka roko to ba ti dagba tan apa o le ka e ku eto e seun gan
0: e se ma Mr. Sinwosun bo lori eto eje adara wa leko ki lati se bayi ona wo ni ka wa nu ojo gbegba pastor ba mi e ka san o
2: e ka san e ku se o
0: yes
2: e ku dele mu o
0: yes sir
2: e ra nu ja
0: ami jesus
2: e ko to ajibo la lati godija e ko to gugba ni iya kan omo le ibere mu wa ti church omo yen omo ti omo e na bi o ti ju sisi lo so fun toju so je tin toju omo gbere won so mo le ni ti omo gbere ba yagbe yo kan mu ja sa
0: to ba se gbonse to ba se gbonse
2: to ba se gbonse to ba se gbonse yo toju mama ya ya to ya wo na jolo si ni are ina o nka pa poro gun gba ti asi yo sa ti ase ya na ni o wa ndi o we ijo yen owo owo olorun ta te ya yen pelu opolopo adua wọ́n gbé lọ sọ síìtù tó yà láti tọ́jú náà ló ti yà gbé kí n kiri kú tó mérì là fẹ́ ka arọ ọmọ náà tó fi yẹ ṣe ìyàwó kí ṣe tó dáhùn ọmọ yẹn òun àti ọ̀rẹ́ rẹ gbọ́n ọmọ yẹn ọ̀rẹ́ kanlọ́kọ ṣe ìyàwó òun ò gbé ní ẹ̀wọ̀n ọ̀tọ̀ ní ẹ̀ka tó lò tó ọmọ ẹ̀ṣá gbé lọ síbi tó ti fẹ́ lọ wọlé ìwé ní ẹ̀ṣà òkè àwọn ọmọ tí ò tí ì mọkọ wà dáadáa ó ti tẹ iná látẹ̀jù tí ọkọ̀ já sódò mu bí ìṣẹ̀gbọ́n náà rà náà káwọn ọlọ́kadà tó tẹ̀lé wọn lẹ́yìn lọ sáré lọ́lọ́ pẹ̀lú ìṣèkì àwọn ọmọ yẹn kú sínú ìlú tó àwọn ọmọ wa ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ kí wọ́n yé wàwàkúwà káàkiri àti ìyá àtọmọ bí ìyá ṣe ń lọ ọmọ bẹ́ẹ̀ náà ni ọmọ ń lò
0: ìṣèlékì
2: tó ẹ̀yìn kọ́lọ́run jẹ́ kọ́tẹ́ nǹkan wa kó lè wọ̀ wọ́n létí pé adi asan ayé
0: ẹ̀ràn
2: àti àṣì
0: kọ́lọ́run gbà wọ́n.

lọ́jọ́ òpó ayélujára wa ní àyín alàgbà Adé Phillips wọ́n ni pé káti ẹ̀ ti apá ibi tí báwọn olóṣèlú wa àwọn aṣáájú ẹ̀sìn nítìlànà mùsùlùmí àwọn pásítọ̀ àwọn ìmọ́ọ̀mù wa bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa ọ̀la ẹ̀gbọ́ ṣó ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbésẹ̀ àti ìwùwàsí ọmọ sóbi ẹ̀ irú nǹkan wo ló wù kọ́ mo tiẹ̀ wá lè gbọ́ irú ọ̀la wo ló wù kọ́ mo lè máa wá tó lè tó láti lo èèyàn láti fi ṣètùtù ọ̀la tó fi mọ́ òbí ẹ̀ 0705-5000-949 tàbí 0809-7000-949 ká ti bí táwọn èèyàn àwọn ọmọdé ọmọ èèyàn ọmọ tó ń gbọ́ tàbí ká sọ pé nǹkan tó ń rí ẹ̀jẹ̀ àti ìbẹ̀wò Mr. Ayinla 470 ẹ ṣeun adúpẹ́ o alagba Adé Phillips ẹ ṣeun mu yin Mr. Alade gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ ẹ ṣeun kí láti ṣe o náà lẹ́tọ̀ 32 FM 94.9 à ń bẹ lójú òpó ayélujára ẹ darapọ̀ mọ́ wa.

lẹ́yìn ọdún ọjọ́ mẹ́rìndínlọ́gọ́rin sí ìdíje ìlíìgì ilẹ̀ nàìjíríà tó parí ní bóyá bíi nínú sáà tó kọjá ní ẹni ọjọ́ kẹrìnléníogún nínú oṣù karùn-ún ọdún eléyìí tá a wà nínú ẹ̀yìn gangan ìdíje ìlíìgì wa lórílẹ̀‐èdè nàìjíríà ó tún padà gbìnà ya lénìí nílùú ìbàdàn gangan níbi tí ikọ̀ shooting stars tí wọ́n ti ń pàdé ikọ̀ eléyìí tó ṣe wípé wọ́n wá ń kópa nínú líìgì orílẹ̀-èdè nàìjíríà fún ìgbà àkọ́kọ́ nínú ìtàgbésí ayé wọn ikọ̀ ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú èkó yẹn ikọ̀ inter lagos náà ló kógun wá bá ikọ̀ ti shooting stars ní bùbá tí wọ́n gangan ní ẹni pápá ìṣeré adámásìgbà nílẹ̀ ìbàdàn agbálá àkọ́kọ́ fẹsẹ̀ wọn sí òun bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò ilé star wire ó ti wá sí òpin ní ẹni pápá ìṣeré adámásìgbà àmì ayò méjì sẹ́yọ̀ kan òun náà ni ikọ̀ shooting stars ni wọ́n fi ń lékè ikọ̀ inter lagos ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n fi ń lékè wọn lọ́wọ́ ní pápá ìṣeré adámásìgbà lásìkò ilé star wire lucky emmanuel òun náà ni agbábọ́ọ̀lù tó kọ́kọ́ mi àwọn àkọ́kọ́ ti sáà tá a wà ní ẹni nínú líìgì orílẹ̀-èdè nàìjíríà ní pápá ìṣeré adámásìgbà náà ló sì ti mi kó tó wá di wípé sadiq ibrahim ó padà mi àwọn ẹlẹ́ẹ̀kejì fún ikọ̀ shooting stars nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tiwọn abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ òun lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ti wá sí òpin amẹ́yọ̀ méjì sẹ́yọ̀ kan òun náà ni ikọ̀ shooting stars ni wọ́n fi ń lékè ikọ̀ inter lagos nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ilé tó jẹ́ ti sáà tuntun ní ẹni nínú díje líìgì wa lórílẹ̀-èdè nàìjíríà yẹn la fi ń kí àwọn àtajọ́ olùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwọn àtajọ́ olùfẹ́ ètò ìgè ní ẹni ìkànnì adẹ́rin ìpòsónú 32 FM 94.9 òun náà la fi ń kí yín káàbọ̀ sórí ètò ìgè ní ìrọ̀lẹ́ tòní akíngomi lọ́pọ̀ náà ló kọ́ tèmi jẹ́ the sporting director káwọn ọdún gbogbo nǹkan tó ń lọ nínú eré ìdárayá pátápátá pàápàá jùlọ látòrí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà torí pé lẹ́yìn tí ẹni tó jẹ́ ààrẹ fún àjọ NFF bàbá ibrahim ààrẹ fún àjọ NFF àná torí pé wọ́n ti kọ̀wé fipò wọ́n lẹ̀ bàbá ibrahim gusau lẹ́yìn tí wọ́n kọ̀wé fipò tiwọn lẹ̀ lánàá tí àwọn tó kù tí wọ́n dẹ̀ jọ ń ṣiṣẹ́ tí wọ́n kọ̀wé fipò tiwọn náà lẹ̀ ní alẹ́ àná náà ni kiní ọ̀hún padà tún gba gan mo rí àwọn tó jálákoso nínú àwọn líìgì káàkiri lórílẹ̀-èdè nàìjíríà àti díje NNL ni o díje NPFL àti díje NLO àti díje tó ní ṣe pẹ̀lú líìgì àwọn obìnrin wa wọ́n ní gbogbo àwọn tó wà ní ìṣàkóso àwọn líìgì ọ̀hún pátápátá kí gbogbo wọn kọ́ ẹrù wọn kán máa bá ti wọn lọ nítorí pé ìṣàkóso wọn ó ti wá sí òpin lásìkò ilé ìta wa a jẹ́ wípé wọ́n fẹ́ tún gbogbo kiní ọ̀hún tó nínú bọ́lásìgbà orílẹ̀-èdè nàìjíríà bó ṣe wulẹ̀ jẹ́ pé lálẹ́ àná òun náà ni ẹni tí ó jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n bọ́ sí ojú òpó ayélujára tí wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ sílẹ̀ dẹ̀ wípé àwọn ó ṣe gbogbo nǹkan tí àwọn ní lágbára láti lè da bọ́lásìgbà orílẹ̀-èdè nàìjíríà láti lè da padà sí gbogbo ibi tó yẹ kó padà sí ní àti bẹ̀rẹ̀ ká kúrò lórílẹ̀-èdè wa nàìjíríà ká lọ sílẹ̀ yúròpù torí pé lásìkò ilé ìta wa yìí bó ṣe jẹ́ pé líìgì wa lórílẹ̀-èdè nàìjíríà òun gbìnà ya lẹ́ni líìgì wọn lórílẹ̀-èdè germany òun náà gbìnà ya padà lẹ́ni o ikọ̀ igi agbábọ́ọ̀lù bayern lè tó ṣe wípé àwọn náà gbádé líìgì orílẹ̀-èdè germany ní sáà tó kọjá àwọn náà ni wọ́n ó ṣíde lẹ́ni nígbà tí wọ́n bá máa kojú ikọ̀ stuttgart ní ẹ̀ tó wà nínú líìgì wọn lórílẹ̀-èdè germany ní àti ibẹ̀yẹn bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú díje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì láàrin ikọ̀ manchester city àtàwọn àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù crystal palace olùkọ́ ní ṣẹ̀ṣẹ̀ dé méjì wọ́n mọ̀ kojú ara wọn olùkọ́ ní pierre sage tó jẹ́ olùkọ́ ní tuntun ní ẹni nínú ikọ̀ crystal palace àtàwọn àti olùkọ́ ní tuntun nínú ikọ̀ manchester city enzo maresca àwọn méjèèjì ni wọ́n jọ máa kojú ara wọn agídí ní ikọ̀ man city òun làwọn lò

0: ìrọ̀rùn dé.
1: Ǹjẹ́ wọ́n wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na wey to unlock your phone dey bother you? Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìrọ̀rọ̀ bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphones. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nkan. Number 31C, Nipos Shopping Complex, Nidojuko Cocoa House. Kẹ̀ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀ bá tún wá wọlé tán, ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
2: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
3: Ìyá mi, irú ìbùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Mú kà.
2: O tún ná. Ọmọ náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wọn ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pe gédé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé òórùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mú kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
4: Mocha, adding comfort to life since 1959.
5: Ṣé nílé ẹ̀bàdàn iná ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí? School uniform, sportswear àti general wears lóríṣiríṣi. Wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkì òkun ni. BK Monogram and Printing. Ẹ̀kú iṣẹ́ ọjọ́ ti pẹ́ tá a ti ń wárú eléyìí nílé ẹ̀bàdàn. Ká fi logo sára uniform school kó mọ́ dàbí bùlúbàlà. Bóyá uniform ilé-iṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yẹn sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Ilé-iṣẹ́ BK Monogram and Printing. Àwọn gangan la fi rán. BK Monogram and Printing sọ̀rọ̀ ọ̀tọ̀. Akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Wọ́n kalẹ̀ kà sí Uncle Joe Building lẹ́gbẹ́ Fidelity Bank. Uncle Joe Bus Store, Mokola Roundabout Ibadan. 0803-643-0813 tàbí 0812-984-9304. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé-iṣẹ́ BK Monogram and Printing. Bẹ́yìn náà, bá dára yín lójú, ẹ kàn sí wa lónìí. BK Monogram

0: ètò yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó sọ wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
3: èwo ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá ràdọ́dọ̀ wà. download CDK lórí play store àti apple store.
4: ọ́fíìsì wa wà ní mokola road ní vesinari bus stop àti àpáta ẹ lè pè wá sórí
5: àjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.

0: e ti awo boya le ri ipe kan bi meji mu ko to di pa mo lo elu e ku le o
1: e ku le ku eto
0: yes sir e jo ba mi pa radio yen jo
2: eku wa ko ta ni kale ri
0: e jo be ba ti pese ori radio e se ma ba wa pa kawo awile awon eyan loju opo aye lojare fese won se sin lo lowo laarin ko shooting stars atawon ati ko egbe agbabolu ti inter lagos 85 minutes ti lo ninu fese won se e ko shooting sin leke pelu ami ayo meji seyo kan 090 elo e kurole o
1: elo e kurole
0: yes sir
1: e ku eto elo san gbo ni
0: an gbo yin sir o ya
1: Ẹ jọ kí ni rìsọ́ọ̀tì 3SC àtàwọn tí wọ́n bá gbá lọ́wọ́ báyìí.
0: Wọ́n gorí pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ̀ kan lọ́wọ́.
1: Ṣé Salisu ṣe kóòtù wọn Salisu yẹn náà ló ń kóòtù wọn?
0: Bẹ́ẹ̀ ni sàn. Shooting Stars ń borí lọ́wọ́ pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ̀ kan. Ẹ jẹ́ a máa lọ. Ọpẹ́ púpọ̀ lọ́gbà wọn tó darapọ̀ mọ́ wa lénìí lórí ètò. Bami ọmọ Lálẹ́yẹ, ẹ kúrò lẹ́sà o. Àbúrà madam mo rí àwílé tí náà lójú òpó ayélujára ẹ kúrò lẹ́sàn. Ọpẹ́ púpọ̀ lọ́gbà wọn tàjọ ṣe kíní ìnírọ̀lẹ́ tí gbọ́gbọ́n fi dùn tó fi kán sí. Bàmí Abimọlá Miss Sporting Crystal wọ́n darapọ̀ mọ́ wa láti inú pápá ìṣeré Adamasigba. Parapara Sporting Club àjọṣe kíní ọ̀hún nírọ̀lẹ́ ni. Ralph Ambali àjọṣe ni El Professor àjọ wà nínú kulu àjọṣe kíní ọ̀hún nírọ̀lẹ́ ni. Emmanuel Adebanjo Chipmunk àjọṣe kíní ọ̀hún nírọ̀lẹ́ náà ni. Ṣé a máa jẹ́ wà next week? Ìyókù òdì láago mẹ́jọ láàárọ̀ là ń gbà tábà pàdé ara wa lórí ètò sọ̀wédowó. Àwa Wise Paper Boys ẹ má jẹ́ àgbégbó ẹ̀ á gbọpẹ́ lọ́sẹ̀ yìí. Ẹ mọ́ mi ṣe program online only reason. Alẹ́ ọmọ akéré ńlá mojú ẹ̀rọ tó jẹ́ kẹ́ ẹ gbọ́ wa normally lápọ̀ ọ̀dọ̀ tí yín bẹ̀rẹ̀ kí n bá ṣe ń dìde ńlẹ̀ báyìí mouthpiece ni ó máa gorí afẹ́fẹ́ pẹ̀lú music match. Ẹ má yí kúrò ní ìkànnì adẹ́rin ìpòṣónú 32FM 94.9 a tún pàdé bó bá di ní ọ̀la ẹ̀dẹ̀ má tún jẹ́ ká gbà pé ọ̀la náà ni àmàlà fẹ́ẹ̀ starting pariwo ẹ̀ láti join a pàdé àjàmàlà àjọkà dáadáa lọ́la títí ọ̀la tá pàdé yẹn kọ́ ire o.
3: Àkàràwò ǹgbà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32FM òun gan láyé ń gbọ́.
4: Ká tún jọ rẹ́rìn àárín tàkìtì.
3: 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Hey there, Ìbàdàn, something fresh is in the air.
6: Magic system.
5: Can you feel it?
7: Oh yes, your favorite station just got a brand new home.
8: This is not a test.
5: That's right, we've officially moved from fourth floor Cocoa House
7: to a bigger, better location.
5: Laughter House, Premier Hill, Mokola, Ibadan. Same energy.
7: Same great music.
4: Same 32 FM.
5: We're still bringing you the coolest hits and the conversations you love.
7: Just now from our new home at Premier Hill, Mokola.
5: So whether you're tuning in at home, in traffic, or at work,
7: don't touch that dial.
5: New location.
7: Same great station. 32 FM.
5: Filling the world with laughter.
9: Hello, everyone. My name is Muyiwa Ademola Authentic. I'm here. This is 32 FM 94.9. Ikoni, don't fill in the here with laughter. You will never cry.
10: 32 FM 94.9. From the hottest gist to the coolest stories.
11: Hook up to the latest on everything entertainment.
12: We know what you want.
11: Songs.
10: On 32 FM 94.9.
13: Show me your 32.
14: What in this?
15: Like Shirimbo. I will be Shiribi assignment in finance. Eh, she painting in. She can cook a bacon or grill museum.

0: the joy of a great nation rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action. Give it up. Oh, oh, oh, oh, oh. Drop it.
0: 32 FM, 94.9.
2: Ìràwọ̀ kan yọ ọ́ mi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dadi 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dadi 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọ́mọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ni Dadi 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebiṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: 32 FM 94.9
1: wọ́n ló ń já wa tán bóyá máa já wa níṣò já wa kú tútù já wa yamayama èmi àbáṣà kan the paramount king of music mi ò ní nǹkan mi tí mo tiẹ̀ ń gbọ́ báyìí mi tiẹ̀ ní nǹkan mi tí mo tiẹ̀ ń forí mi ro mi tiẹ̀ ní nǹkan mi tí mo tiẹ̀ ń forí mi ṣe mi tiẹ̀ ní nǹkan mi tí mo fẹ́ yín mi ṣe ju pé mo kàn ń fẹ́ yín mi ṣáà kéde òde 32 FM 94.9.
2: Alubata nrese jabata onilu dudun fidunu gbowe apodunu be alusekere onagere kori ba meji ko 32 FM 94.9 lo mudunu baraye.

tó bá ti dàlálẹ́ ìyẹn lọ́lọ́jọ́ ọjọ́ Friday kò sí bí tá a fẹ́ yín sí orí ìkànnì gangan nìyẹn ìkànnì àkọ́kọ́ tó wà lórí òkè téńté tábìlì ọyá sọ fẹ́ lòmí pé kó tún sọ fẹ́ nì ẹnìkan kó tún sọ fẹ́ lòmí ọyá náà lágbo lágbo ìkànnì 32fm wọn kì í gbégbó rẹ ẹ ti mọ̀ pé tágo mẹ́jọ àṣálẹ́ bá ti lù ọpọlọ tó ti fọṣẹ́ látọjọ́ Monday tó ti faná látọjọ́ Tuesday Wednesday Thursday Friday tó bá ti wá dalẹ̀ Friday nǹkan tó kù ní ká fúnra wa nísìyà nǹkan tó kù ní ká fúnra wa lálùjọ nǹkan tó kù ní ká fúnra wa ní gbogbo bẹ̀ ṣé ẹ ti ṣetán mo ti dé o torí pé tí mo bá ti dé àlùjọ ti dé bí mo bá ti dé tùǹgbà ti dé ẹ sọ fẹ́ nìkan pé kó tún sọ fẹ́ lòmíì alẹ́ yìí a faná sójú a dùn ju báyìí gan ti ṣe lérò lọ ọyá lọ mọ gbójú ọyọ wò lójú ọpọ ìkànnì facebook kan ní 32fm bákan náà gbogbo ojú ọpọ social media wa tún lọ mọ owó gúdúgúdú abẹ̀yìn plenty plenty ẹ káàlẹ́ o ẹ kúlẹ̀ o gbogbo ẹ̀yìn tèmi ní gbogbo àbẹ́tẹ̀ gbogbo ẹ̀yìn tèmi ní gbogbo kọ́nà ẹ̀yìn tèmi mo ti dé ẹ mọ̀ pé tí mo bá ti dé màá máa fún yín màá máa kì í bọ̀ tí mo bá ti wá ń kì í bọ̀ tí ní kẹ́ gà sílẹ̀ torí mo ti dé ó máa na rí gan ẹ rí mọ sí rí mọ ẹ rí mọ rí mọ mọ torí tó bá ti kanlẹ̀ dò a wàá fi sí a wàá gà ẹ̀yin ọmọ ìyá mi eléwé ń jẹ wé ewèlé tí ewèlé wàá rúnrúnrúnrúnrún wàá wewewewewe wàá ní pé wọn gbọdọ fà ẹlẹ́rù fi ọyẹ ẹjọ́ mọ̀ rú gà àjọ wa mọ̀ sí fúnra wa lóní sí bórobó ẹyin tèmi ní gbogbo àbẹ́tẹ̀ tí mo bá dé mọ̀ létè a máa fà dá ní pé 32fm torí pé ó máa múnú wá dùn tí mo bá dé dùgbẹ̀ a máa gbẹ fún yín gangan mọ̀ ní kẹ̀dẹ̀kẹ́ gbogbo ẹyin tèmi ní queen cinema ẹyin tèmi lọ́jọ́ ẹyin tèmi lólógún ẹ̀rú tó fi dẹ́lẹ́yẹlé gbogbo ìdò a níbì kankan tá a tún fẹ́ lọ o lágbolágbo ní ìkànnì 32fm la máa gbọ́ pẹ̀lú olólùfẹ́ yín gangan náà pàdé yín gangan tó máa ń ṣẹ̀sí lára ní back to back ọyọ́ náà jẹ́ ń tiẹ̀ kọ́kọ́ bọ́ náà ọ̀rọ̀ lọ́ba tí máa sì ó lọ́ba tí máa yìn ó lọ́ba bọ́bọ́bọ́ ó lọ́ba bọ́bọ́ ayé ó lọ́ba bọ́bọ́ òkè ó lọ́ba bọ́bọ́ ṣàlẹ̀ ó lẹ́bọ̀ mi àjígí ó lògùn mi àjísà ó lásíwájú ogun lálọ ó lákẹ́yìn ogun lábọ̀ ọlọ́run mi ò ìwọ ní máa sìn ìwọ ní máa kó fún ní gbogbo ìgbà ìwọ ní máa kó bẹ́ẹ̀.

0: bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: eka abo pada on so fun a pe blessing dele nkan kan sele ati joko dinira ati naro dinira ati bere o sese koda lo ba di pe bi o se ga gbigbe ni ha iru ewo re ye abiamo o mo se di pe an ko mo re won lo le ewosan to loko ṣugbọn gbogbo gbianju won pabo loja si o ha iru ki leleyi ngbo pe lenikan so fun pe pẹlu gbogbo nti won ko te nra bo te je pe looto e ri owo ra tori pe omo eyan la kan ni nilu abuja won gbe ko nbe won ni ki won o gbe lo le ijosin won to bere eh abe mere ni abi elegbe kan ni abi kini kan ni ki won se gba ki won sawo ibi ti a to gbe lo ko ni koko ibe lenikan to wa jagbalagba nbe to je bi olori eleyun lo wa wo sakun oro wi pe aye ta mo wa yi aye eyin gade mo ni orisirisi ona ni a ti n toro omo elomi atoro omo lowo osa elomi ani nkan kan to je ti dile te pe bi oba ti yanju e adua re o le tete gba sakun to nwo e ba fese leto o ibe ni a ti a ronu kan baba oloye ewe nje adubi agbefagori ite wi pe ilu ibadan lo wa o si to je magaji ile oluoje eyan nla to loko ti o beru oko ni orisirisi opolopo nkan bayi na ni a ti ba debe tolorun gbadua re e se je ka won kokoko ti e pe na pa won ba ti e gbe lo se ibokuku ti saye daro won ke si oloye ewe nje adubi agbefagori ite bayi kan sa bayi kawodi ngbo ni amo fe gbe wa oni bo ni ti nse bayi ni nse bayi ni nse igba ti o salaye tan baba ni e je ka won o bere lowo ofa ki lo ko re ki lo ko ye won bere won si so nti won o se gbogbo etutu ti won o se pata won so ye ti ona won ibe ni a ti bere pe gbawo ni ka won wa baba ni ko pe dada ko won foju kan o tori pe ko si bi ti afefe yi fe de ti afefe oni fe ko mo kan gi oko la ko da ko je lu ebo lo wa ba tegun adua ati gbogbo ntan ba se to ba ti re ba piri lo longoji nti se yo fi lorun lele won sa deun yi owo awon eleyun won fowo ranse sian ibi ti baba ti bere re o awon etutu lori sirisi ti ala won o se bi an tin se e ti won o gbe lo diesu atadua re pete ti won se be ni a ya gbogbo re sori aworan foran video won si send e se ni to gbe se fun won eleyin un wo leyin to wo adua to se re eje ajogbo
1: e se gan ni sir be ni mo ri gbogbo awon nkan e e se olorun a ma fun ni se o ron ni pada leyin yo e se gan ni mo dupe o emi na le send e sa won ti won ise e se gan ni mo dupe o olorun a ma fun ni se o
0: lẹ́yìn tí a jọ sọ̀rọ̀ tán tí bàbá yìí ṣàdúà ewé jẹ́ àdùbí bàbá ní kí wọ́n mọ̀kàn balẹ̀ wípé àlátọ́mọ ń bá lámọ́júmọ́ yóò rí oríṣiríṣi nígbà tí afẹ́fẹ́ ètùtù bá kàn eléyìí náà rí fídíò bó ṣe sẹ́ndì ẹ̀ sí ọmọ níbi tó wà rèé gbogbo àdúà tí wọ́n ṣe wọ́n ní kọ́ ọmọ sàmí bọ́mọ ti ń gbọ́ lòun náà ń sàmí kí lèwo tó mọ́ ọmọ yìí lálàá wọ́n lọ sọ pé òun rí ìyá kan tó gbé epo pupa wá pé kò òun mú epo pupa wọ́n sì gbé fáànù ti ní ọ̀dọ̀ tí ń fẹ́ sí òun àjẹ́ wípé àdúrà ti gba o kí lè lẹ̀ ọmọ sí ọmọ tí ò lè dìde ọ bẹ̀rẹ̀ sí dìde ọmọ tí ò lè jẹun ọ bẹ̀rẹ̀ sí jẹun ọmọ tí ò lè rè é ṣègbọ̀nsẹ̀ ọ bẹ̀rẹ̀ sí lọ jẹ́jẹ̀jẹ́ ó ní bọ́mọ yìí ṣe kí fóònù mọ́lẹ̀ rè é o tó pè wọ́n wípé gbogbo ohun tóun ò lè ṣe tẹ́lẹ̀ ó ti ṣe o ọ̀rọ̀ rèé lẹ́nu bàbá tí ọbẹ̀ ewé ń jẹ́ àdùbí ń sẹ̀ ẹ tún gbọ́n tí wọ́n sọ lẹ́lẹ́ẹ̀kejì.
1: Ẹ ṣe gan ni mo dúpẹ́ o inú mi dùn gan torí ọmọbìnrin tí ó ṣe kínní náà ó ní òun lálàá lójú aláhùn òun rí tí wọ́n gbé epo pupa wá fóun pé wọ́n á tún gbé fáànù sí pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á gbé epo pupa yẹn wọ́n fóun lépo pupa mọ̀ pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á rò pé èmi ò jẹ́ mọ túmọ̀ ẹ̀ níwọ̀n bá òye tèmi mo á rò pé ó dàbí pé wọ́n fún un lẹ́rọ̀ nìyẹn àní wọ́n dẹ́fà fi ìtura tì í ó ní bó ń ṣe jí báyìí ara ń dẹ̀ fẹ́rẹ̀ pé yá ihò ń jẹun lọ́wọ́ ń sìn ní ló sọ ẹ ṣe gan ni mo dúpẹ́ o ọlọ́run tó kí fún yín ṣe á padà máa fún yín ṣe ọlọ́run ní dójútì orúkọ jésù ọlọ́run ní dójútì o ẹ ṣe gan ni o.
0: ìròyìn ayọ̀ òní ẹ sọ fún bàbá ìwé ń jẹ́ tínú bàbá náà sì ń dùn wípé ọlọ́run ṣeun bàbá wa ní kò síbi tájú ààyè ti gbà ṣùgbọ́n béèyàn bá ti débi tí fáìlì ẹ̀ wà ó ṣeéṣe kádùá ọmọ gbà kété téèyàn bá ti kan bi tí fáìlì rẹ̀ wà bí ìgbà téèyàn ń fẹ́ràn jẹ̀kọ ni kì í ṣe mímọ̀ ṣe tàwọn náà igba t'Olorun ti pe odo tawon ni yo ti ri isegun ati wosan lo je ko ri be Olorun gbadura omobirin lati pase baba oloye we nje ige adubi agbe fagori ite ti won je otun oluawo ile ibadan bi won na ba wa fe dodo won lati oje eleni egun okada tabi moto oke ofa baba asale abe ti nlo de aje aborita pirin eyin e sa sokale ni baba asale e ti ri signboard won bagada bagada nbe oloye ewe nje ige adubi agbe fagori ite otun oluawo ile ibadan general e kan won la tabi ke kuku pe won si 080-332-60141 ati 080-53-45-9223 080-53-45-9223 aison ni di amole
2: baba pere apo ni akoko wole ke

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn

Àwa náà lọmọ onígbò Maya sọ́tún, onígbò Maya sósì. Ti ọ̀rọ̀ agogo fi ń rọ̀ wọ́n lẹ́nu ìran àjòjì tó bá wọnú ìgbé àwọn bá bá mi. Ìntọ́ bá fojú wọn rí, wọn ì ń lè délé sọ tán bá ti rà àyè délé. Àwa ìkanṣo náà lọmọ ọ̀bọ́ṣọ́ lẹ̀ ṣobìnrin lóore. Bí wọ́n ṣe ń kí àwọn bá bá mi nìyẹn. Ọmọ ò sì gbọ́dọ̀ bá pèlè bàbá ẹ̀ kó tún wá ṣaṣọ dá láéláé. Ọmọ tí ẹ̀yà bá ṣàbí bá ẹ̀yà náà ló máa jọ. Ẹ kúlé o. Mo tún ti gbé nítẹ́ mọ̀ jáde níjẹjọ́ ẹ gbóhùn mi. Ẹ mọ́ ṣe bínú. Kó lè dá náà ni kẹ́ ẹ lè gbóhùn mi pẹ́ náà ni. Mo dé sí lọ́rùn pátápátá lálẹ́ òní finally. Lórí ìkànnì alálùbáríkà tí gbogbo ayé ń gbọ́ tọ́mọ̀ yìí pé táwọn bá gbọ́ ń bẹ̀ wò ó tọ̀rọ̀ ni. Nítorí owó nítorí ìjẹkújẹ nítorí kí wọ́n fi nǹkan kékeré borúkọ wọn jẹ́. Ẹ mọ̀ pé tẹ́ ẹ bá gbọ́ ń bẹ̀ authentic ni. My name is Chirimen Dele Akimode Dele Ejinle. This is the one and only unique presenter on radio and confirmed MCD friends of our time. Oh yeah, let's go to the gig. Iba lọ́wọ́ gbogbo èèyàn pátápátá tó ń gbọ́ mi lálé òní ẹjọ́ ojú mi ṣe àdáṣe báyìí ní wọn mọ́ ibà ò gbọ́dọ̀ wọn mọ́. This is my home, this is my time, this is the moment we've been waiting for. Let's go there. Ẹ káàbọ̀ sórí ètò.

wọn mo yàtọ̀ sí wọn mi àti wọn àjọ sí ń ṣàwáwù. Nínú iṣẹ́ yìí mo ti lọ́dún 15 pé à ń dẹnukọ microphone mo ti lọ́dún 23. Mo ní first recording rédíò tí àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ó wà nílé mi. Àárẹ̀ máa sọdún kọ̀ọ̀kan oṣù kọ̀ọ̀kan ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. Till this moment I'm not tired, I'm still struggling. Kémi náà lè jẹ́ èyàn bá a bá wá rẹ́ni kẹ́ni èyàn kéèyàn tó ní tèmi bá wọ. Èmi ò ní ṣépè mi ò ní sọ̀rọ̀ mi wá ní dákẹ́. Ẹ sì ń bá dákẹ́ tara mi ó bá mi dákẹ́. Ọ̀rẹ́ yìí olólùfẹ́ mi ẹ̀ fẹ́ lose mi nà. Àwọn òbí mi náà sì fẹ́ jẹun mi. Ṣé jẹ́ pé bàbá mi ó ti lọ. Bàbá sì mọ gbádùn mi. Ìyá mi náà ó sì fẹ́ mọ gbádùn. Ẹ olólùfẹ́ mi mọ gbádùn mi. Ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́ fẹ́ gbádùn mi sí. Ẹ bá gbọ́wọ́ kọ́wọ́ mbì kankan ọwọ́ ara ẹ̀ yóò fi ṣe rẹ̀. Àdàbí tí n bá ṣe bí sí tí n bá wá ti ṣe bí sí tí mò ń lé dáadáa fún yín tí mò ń lé eku sí dẹ̀ ń lé. Ṣé ejò ni ṣé ejò ṣé inú ejò àti láyọ̀ ìwo ló sàn jù. Bẹ́ẹ̀ ń lé anaconda sí anaconda yẹn máa padà lọ bá yín. Lọ́lá àwọn wòlíì àgbà ńlá ayé tí wọ́n mú kankan mí mọ̀ pé wọ́n. Lọ́lá àwọn àfáà tí wọ́n rí ìta rárá fún odidi 365 days. Lọ́lá àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ní confirm lọ́wọ́ tí wọ́n ń fẹ̀ sínú atẹ́gùn tó sì ń jẹ́ bẹ́ẹ̀. Well, let's go there. No time to waste time. Ẹ má fi mí wé wọn mi ò ń ṣara wọn. Mo ń dá ìgbésí ayé ara mi ṣe ní o. Ìbẹ́ni kankan dùn gángan. Bàbá ara pléènì kò káyé. Bàbá rìfáàsì wọnú kànáà kò kan mi. Bàbá àtọ́jẹ́ bí n tí mo bá ń ṣe mo kọjú mọ́. Mo rán anybody anywhere. Ẹjẹ́ abọ́bù ló ń ti wájà. A máa bọ́bù gidi síríọ́sì lálẹ́ òní. A máa bọ́bù gidi gan kúrò lórí ẹ̀. Àtayébáyé lèèyàn ti ń kù ń rédíò kan tí ó lọ bù mí. Ẹ kú tẹlifíṣàn ẹ lọ bù mí tí ò bá pí ẹ mọ́ wà á bọ́ síbẹ̀. Àwọn tó bá pè wọ́n sì mọ rámù bẹ́ẹ̀ ní tiwọn. That is their own cup of tea. Ìyẹn ò kan èmi. Bá kú ò níbìkan tí mo bọ́ sóbò mi. Ẹ lè máa ranjú mọ́ mi nà kí ló fẹ́ ṣẹlẹ̀.

ìgbà tí Mr. Solek wá gbà bẹ̀rẹ̀ la fẹ́ wọ reception. Mo wọ ọlọ́run mo ti fẹ́ bẹ̀rẹ̀ ń bí ọlọ́run wọ́n yá wá kọ́ mi mọ̀ ṣe mo bọ́ sí kọ̀rọ̀ kan mo bọ́ lọ́run mi sọ̀rọ̀ bí mo ṣe máa ń bá sọ́ pé kó jọ kó rán àwọn áńgẹ́lì rẹ̀ kí wọ́n dúró tì mí wọ́n jẹ́ bodyguard fún mi lọ́jọ́ yìí.

0: ìyá Elizabeth látọjọ́ ó fẹ́ pè mí pa níjẹ́jẹ́ wọ́n bínú máa dé ṣẹkẹrẹ ọ̀rẹ́ aláyé ń bolo wá kó lè dáná
1: kan ti ilẹ̀kùn ètè ṣọ́bọ́lọ́
0: ẹni tí ọlọ́ọ̀ kí ń dẹ́mọ́ lọ́mọ́.

fàájì yẹn pọ̀ lápá ibi tari 2 FM náà ń pé bí o 94.9 àgbàlótòrò lọ ọba báyìí ló torí eyín fún bẹ́ẹ̀ bóòrù ọrùn ọwọ́.

0: bọ́ ti wù kẹlòmíì jálá kọ̀wé tó fújì ní ọmọ jí. Bẹ́ẹ̀ bá gbọ́ fújì lẹ́nu ẹlòmíì bẹ́ẹ̀ mọ̀ wá. As touch as you are, tó ní kẹ́ni. Fújì lèmi máa gbọ́ o. Fújì lèmi máa gbọ́ o. Gbogbo àwọn sọ́rọ́rọ́ yẹn ò kí mi o.
1: Bí ìbàdí jó ń bí ẹni jẹ lóso.
0: Ẹjọ́ bá bá rí àbúrò mi dáadáa.
1: Ló jẹ́ kó máa jó bẹ́ẹ̀.
0: Yusuf Oladeni, ọmọ èèyàn mi, ọ̀rẹ́ mi Táyé Kọ́rẹ́nsì.
1: Jẹ́ kó máa jó bẹ́ẹ̀.
0: Ọ̀nàrẹ́bù, ẹ bá ń kí dáadáa, ó kú àpọ́nlé mi níjẹta.
1: Ṣọwọ́ Mátìdú.
0: Ọlọ́run bá ń gborí ẹ̀ sókè sí.
1: Ṣọwọ́ ẹ̀.
0: Ọmọ ẹni bá ń ṣe dáadáa lójú ẹni ká ṣàdúrà fún ni. Ẹ bá bá ń rí ẹ bá ń kí o. Yusuf.
1: Ṣọwọ́ ẹ̀.
0: Mo promise ẹ pé ń kí lórí afẹ́fẹ́. Bí ò bá gbọ́ ẹ bá ń sọ fún pé délé ìjìnlẹ̀ ni ó ṣeun mi gan, ó ṣe púpọ̀ lọ́rọ̀ mi.
1: Bẹ́ẹ̀ lọ.
0: Ó kú àpọ́nlé mi dáadáa, Ọlọ́run bá mi ó bá ń tún náà pọ́nlé.
1: Èyí wà lẹ́ni yóò sì yìn kan.
0: Bí èèyàn bá jẹ́ ọ̀nàrẹ́bù tó tún wá níwá rẹ̀ lẹ̀. Káàkiri ni o. Ká mọ́ ka ipò, ká mọ́ ka owó, ká mọ́ ka àwọn oríṣiríṣi ibi tí ó ti rìnrìn àjò dé. Àwọn míì gan wà tó jẹ́ pé.
1: Àní mo ẹ mọ̀
0: ọ̀kan. Ẹ mọ̀ṣá jà sọ̀rọ̀. Àsìkò òṣèlú làwọn.
1: Ọkọ ń ga.
0: Bẹ́ẹ̀ bá ṣe dáadáa káàkiri, bí ò bá ṣe dáadáa ká sọ.
1: Wọ́n sọ báyìí sákòókò.
0: Káwọn èèyàn lè mẹ tí wọ́n dìbò fún, kọ́ lè mẹ tí wọ́n tẹ̀lé. Ẹ mọ̀ jáwọn èèyàn ó gbá yín lásìkò yìí o, ẹ mọ ẹni nínú ẹni èèyàn nínú èèyàn tẹ́ dìbò yín fún o. Ẹ wo àti máa ṣe bọ̀ oníkálukú wọn, wọ́n ti dé o. Wọ́n ti ti gbé ẹni dúdùn yẹn dé o, mọ̀ jẹ́ wọ́n fi yẹn kú ọ lómi ọbẹ̀ o.
1: Làwọn ti sí wọ́n ìmọ̀ ń jọ sí. Oníkẹ́ wà ní.
0: Gbogbo ọ̀yà ni ó mọ péré ẹ̀ lódù lákòókò yìí, irọ́ ni o. Àwọn àwọn moto mojuọ gbogbo wọn ni wọn mọ bọ́ta lásìkò yìí pé ti lágbájá ni ẹ ṣe ti tàmẹ̀dùn ni ẹ ṣe làkàṣègbè ló dá. Mọ̀jà convince ẹ. Follow your heart wọ́n torí 10,000. Tí ó padà jí ara ẹ̀ lọ́dún mẹ́rin sọ pé nìkan ló fẹ́ tẹ̀lé ranjú ẹ̀ lẹ̀ dáadáa.
1: Òde ló di mọ́lẹ̀ o, òde ló di mọ́lẹ̀ o.
0: Forget about money. Díẹ̀ lówó ní tẹ́pọ̀lọpọ̀ fi ba credibility ara wọn jẹ́ nítorí ṣé ń dìdí ò tó nǹkan kan
1: ní.
0: IES kó jẹ́ brown envelope 100,000.
1: Àlọ́dẹ́ ló di mọ́lẹ̀ o, òde ló di.
0: IES kó jẹ́ envelope 1,000,000.
1: Òde ló di mọ́lẹ̀ o,
2: òde ló di mọ́lẹ̀
1: o, òde ló.
0: Èmi délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ mo fọwọ́ mi gbá àyà mi ò ní torí 1,000,000 borúkọ ara mi jẹ́
1: o. Òde ló di mọ́lẹ̀ o.
0: If you are not worth to be there, a sọ fáwọn olólùfẹ́ ti wa pé ẹ mọ̀ tẹ̀lé lágbájá olórí ibú ọmọ ni
1: o. Ọmọ àdé ló di mọ́lẹ̀ o, òde ló di mọ́.
0: Má torí bag of rice.
1: Yàtọ̀ òde.
0: Tí ìyá rẹ̀ ó padà jí ọ́.
1: Mọ́lẹ̀
0: o. In the next 4 years.
1: Ẹ ló di mọ́lẹ̀
0: o. Tó tó bá ti gbà báyìí, o tún rírì mí gbà, wọ́n ti kọ́kọ́ rẹ̀ lẹ̀, wọ́n sáyẹn síwájú rẹ̀ ni
1: o.
0: Wọ́n torí tíṣe ẹ̀ ti sọnù kan àti káàpù àlùsì.
1: Kálùmọ́.
0: Tí wọ́n yorí wọn sí tí wọ́n ya hàn wọn sí ya gbogbo ẹ̀ sí. Ó lè rí lára ọmọ wọn o.
1: Ẹ bá mi kárábà ń tí o. Olo.
0: Má torí ẹ mọ́tò tó ní èsì ìsọnù kan tí wọ́n fi gbé ọ lẹ́ẹ̀kan.
1: Báńdì o.
0: Ìrírandì.
1: Òyàlù.
0: Ló ti wá rò pé èèyàn gidi ni. Bó o bá kanlẹ̀kúnlẹ̀ wọn ní sí fún ẹ̀ wọn. Láti ẹlẹ̀ gbọ́n tó ń sọ àti wọrú ọkọ sọ̀bọ́ bẹ́ẹ̀ tó pọ̀ gan o. Mọ̀jẹ̀ kan fi búrẹ́dì kú ọ lọ. Mọ̀jẹ̀ wọn ó jà ọ lólè ara kan tó jà ọ lólè owó rẹ o. Ibi abá ti ń ṣọdún lásàmọ̀jà láti ń ṣe ti múláwá. Ilé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ àwa náà ò kéré nínú ayé lẹ́nu iṣẹ́ yìí àwa náà ti tó nǹkan o.
1: Ẹ̀yà aláṣọ pé ẹ má jẹ́ kó ojú mi pa o.
0: Alájẹ́ ẹ̀yìn náà díjú bàbá. Ìrẹ́ ẹ̀yìn náà ò yógun jà. Bàbá kan plug kíkiní tí
1: wọ́n. Ẹ má jẹ́ kó ojú mi pa o.
0: Bàbá kan ká ìgbàjẹ́ tí wọ́n. Àbọ̀ ń bàbá.
1: Àtọ̀ wà ní ìsàlẹ̀ ló ń mójú.
0: Touch of favor wọn gan. Owó dẹ̀ wà.
1: china na to
0: gbagbe pe ko se fa ge nbe ti won mo le o ki wojo wo dowo re o ba mo ja to ba won ni to yen gangan la won fi ah owo obiri ato
1: ki
0: ta yin de de lu ni lo mo ah vat irin eyen lo ma nwu mi lo

0: ọ̀rọ̀ alẹ́ o.
1: Ìlú Akínbọ̀dé.
0: A ṣeré ohun yẹn nìyẹn.
1: A kì ní sẹ́lẹ̀.
0: Ohun yẹn nìyẹn.
1: Nígbà múta àbújá bọ̀ báyìí.
0: Ẹ kò sí èrè mo lọ iṣẹ́ yìí náà mo lọ jẹ́.
1: Àbí
0: mọ́ dàbí o ṣe tó pè mí. Àbí mọ́ dàbí.
1: Jẹ́ lọ.
0: Alá. Abiaka sáwọlú ẹ̀.
2: Ìbàdàn tún máa ń wí wọ́n náà mú lámẹ́ríkà. Dr. Mọ́gbọ́n làwọn mi ọlọ́wọ́n bá ló kọ́ mọ yọ.
0: Ẹ̀lẹ́ sábàdì ẹ̀ka alẹ́ orúkọ yín láti wò.
3: Ẹ̀lẹ́ ìjìnlẹ̀ tọ́ntọ́n.
0: Ó máa ga.
3: Òkèlà ayé ní o.
0: Àmì màá mi.
3: Ẹ̀mí wá rẹ̀.
0: Àmì àti àtẹ̀.
3: Ẹ̀kí gajọ̀ ta lọ.
0: Àmì àti àtẹ̀.
3: Àwọn ọ̀tá yẹn ojú kan náà wọ́n wà.
0: Àmì wo láṣẹ Èdùmarè.
3: Ẹ̀nà ọdún tó wà wá pẹ̀lú yín.
0: Wà á ṣeré ìhámi.
2: Bí mo lára mo lè ní ọmọ ní bàbá.
0: Àǹtí àdùkẹ́. Àwọn àdùkẹ́ wọ́n máa ń fàìn. Ìmọ̀ wọn máa ń bínú gan.
2: Ọ̀rọ̀ lágbájá.
0: Ẹni bò mo ṣe mọ̀.

0: nínú ká produce èyàn kórin ẹ̀ yàtọ̀ tẹ́ máa rí flavour wọn ń bẹ̀ wọn kàn kí mori náà. Táwa ní torí gbẹ́ni kò múra wà ní ṣorí láyà dis wọn ṣe tiẹ lọ àsìkò ọlọ́run ń bọ̀ gbogbo àwọn tó da àgbàdo lẹ̀ fún jò ní tí wọn ò mórí ẹ̀ àsìkò ọlọ́run bá dé tán bóyá ọmọ tí wọn tí ìbí ni ó padà wàá sun rí bá a ṣe fẹ́ni tó kúrú àtẹni tó gùn wọn bá a mọ̀ mọ́ ọlọ́run bá mi nìkan ló ń san orí fẹ́ da hello somebody.
1: Ẹ̀lú ìjìnlẹ̀.
0: Alayé, alayé.
1: Ẹ̀kẹ́ rẹ̀ ní tí kò pọ̀ létí wọn ni.
0: Ó pọ̀ létí wọn yàmà yàmà.
1: Àjẹ́ wọn jẹ́ kan mọ̀.
0: Wọ́n ti mọ̀. Ọgbájẹ́ kò pọ̀ létí ẹ. Ẹ fi gìrì wọ́n létí, ẹ jẹ́ wọ́n láti gbọ́ràn.
2: NURTW. Ẹ̀yin tèmi National Union.
0: Ẹ bá ń kí àwọn tèmi NURTW àwọn ọmọ ajíwárin lójú gbogbo.

0: àyájọ́ yẹn náà làwọn míì tún lọ ń pe àwọn tó ṣe onígbọ̀wọ́ mi.
1: Ohun yẹn ni
0: ẹ lọ ń pè wọ́n lẹ́yìn. Pé white ẹ máa support délé ìjìnlẹ̀ báyìí. Tí àwọn ò sì ní oore kankan tí wọ́n ṣe fún mi rí láyé. Mo fún wọn lẹ̀ àwọn nìyẹn àbọ́lọ̀. Iléeṣẹ́ alálùbárí kankan wà tí mo ti ń polo wọn for over 16 years. Iléeṣẹ́ oní nǹkan mímu kan tó sọ mí di èèyàn. Tó tan náà ràwọ̀ mi káàkiri àgbáńlá yé. Iléeṣẹ́ yẹn náà máa wà pẹ̀lú àmàlà. First lọ́la láṣẹ Èdùmarè ní Recreation Club. Tá a máa ìròkà lọ́la o. Ó bá wú ọ mọ́ tètè dé. Wà á wọdé lé ìjìnlẹ̀ ì máa sọwọ́ kàpàkàpàkàpàkà. Kéré ló pè. Ó ṣe bálákọ̀ òwe ni ó ní mọ̀ pé ìbílẹ̀ pọ́nbélé ni. Mo mọ kàárò gúgú. Mo mọ láfúrò, mo mọ ọkà gidi rò. Mo mọ ẹ̀bá tẹ̀, mo mọ yángú. Mo mọ bẹ́ẹ̀ sì búkú gidi gan ni. Mo mọ láàlásìpọ̀ sí.

0: pepe dem. Hello, ta lo wa nbe kale o?
1: Ele kale sa.
0: Se wa pa jare anti mi.
1: Mo wa pa mo ya bro yin lo wa nbe.
0: Omo mi wonu o.
1: Ah, omo yin ni olaitan ni akewi inu mi dun lati soro la le.
0: Ah, iya yi re do kewi njo party mi re o.
1: Daddy, e ti no wo ojo sa.
0: E mo simu.
1: Lorukọ Jesu ni 25, ẹ ṣe 30, ẹ ṣe 40 years, ẹ ṣe 50 years, ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ lórúkọ Jesu. Ẹ wà ní ìjẹun àná lórúkọ Jesu níbẹ̀ ni tí wọ́n máa tọrọ owó fún.
0: Àmì ò.
1: Ẹ ní ìjẹun tí wọ́n máa fi àwọ̀ rẹ̀ máa fi tọrọ owó.
0: Àmì ò.
1: Ní ibi wọlé, ànìgbà mi gan bá wọlé, ẹ̀lẹ́ máa gbẹ ẹ̀kọ́.
0: Mọ́bìnú. Wọ́n ló ké wíńdọ́ pàtí mi dáadáa.
1: Bẹ́ẹ̀ ni sọ́dọ̀ ìṣẹ́ni tọ́jọ́ mi ló dín gbà yẹn gbogbo ẹ̀yin mọ́ lọ́jọ́ yín fún.
0: À pé kí ni mo tún ṣe o.
1: Gbogbo ẹ̀yin mọ́ lọ́jọ́ yín fún kò ṣẹlẹ̀ sí mi rí.
0: Pé
1: ká máa ní àrùn lọ sílé kan o. Pé ìbọ̀mí ìdọ́kun wákàn neglect èèyàn. Mo fẹ́ máa lọ ṣàtàkù. Mo dé lọ́jọ́ yẹn, it was past tense. Ẹni mo ṣàgbọ́dọ̀ ọkọ ọmọ gbọ́dọ̀ kéré yẹn pé kókó èèyàn méjì máa ṣàkéré ìjọ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Tí mo bá ń rọ omi máa ń bọ́lé lọ́jọ́ mi ni pé èmi náà mo mọ̀ pé máa nípa
0: rẹ̀. Ẹ ó di ògùn àgbáyé láṣẹ ìdùn bá ti ráàyè tiẹ̀ dáadáa ó di ògùn àgbáyé láṣẹ ìdùn.
1: Ẹ jẹ́ mọ̀ gbàdúrà sọ́lọ́.
0: Ẹ̀ṣẹ̀ o. Bá ń pè ọ́ lẹ́yìn ètò.

0: ọjà máa jẹ wá láyé ta ló wà ń bẹ hello
1: hello ari gbogbo ẹ náà lọla ti ba ti sílẹ
0: ni ọdún ẹ jẹ jàbá yìí ma gbé betting lè ìyá ẹ ní betting gbé betting lè àní o gbé betting lè ká gbé 30 million lè ìní tọ́bẹ̀ yẹn ò bá dẹ̀dùn ẹ gbowó yín padà lọ́rùn irú ọkà kò gbọdọ̀ ní kókó tó bá ní kókó ẹ gbowó yín padà lọ́wọ́ mi. Hello.
2: Hello ìjìnlẹ̀.
0: Ẹ.
2: Àti àdùkẹ́ náà ni.
0: Àti àdùkẹ́.
2: Ẹgbẹ́ odò wà mí.
0: Ah ẹ bóyá kò ra bọ̀ ká bọ̀ sí mẹ́ o.
2: Ẹgbẹ́ láàyàn ó sí o.
0: Láàyàn ni ó tún sí ẹ bá nǹkan jẹ́ o.
2: Òun ni kò sí o.
0: Láàyàn ni kò sí. Ẹgbẹ́ bá bì àròyé ọ̀ka bọ̀.

ọpọlọpọ àwọn ẹgbọn ni wọn ti useless wọn dà. Jàjà tí ẹgbọn kan bá wá ṣèṣe kọ yàrá méjì fún ìyá àwọn ìyá kan àbí bàbá kan. Wọ́n mọ wá fi ìyẹn fi bú ẹgbọn pé sórí orójú ayé rẹ. Àbúrò rẹ orí. Ẹgbẹ́ tó ń larú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn kọjá. Ọlọ́run ọba mi yóò yọ kúrò ní ipò ẹrú yóò sì sọ dọba. Torí àdáwà bákan náà wọ́n mọ wá rìfáàsì bíbélì pé ìsọ̀ àti jákọ́bù. Ayé tiwọn nìyẹn. Ayé tiwa táwa ń lò yìí ni ká wàá du ayé ara wa. Ọlọ́run ní jójóńjó ọ̀tá rẹ̀. Ẹlòmíì lásìkò táwa wọ́n sunkún jóńjó wọ́n fi ẹ̀rín jóńjó ọ̀tá wọn.

oúnjẹ 100,000 kò wá ní jágbádùn ló máa ní ẹ lọ wọn ẹ mọ jẹun jẹ ń jẹku jẹun èló ń dérò ní tí ń sọ bí ọrọ òróró lára dé yóò bá wù yẹn ló ń lò kú lo epo lára dé yóò bá wù yẹn jẹ ń jẹku jẹun torí pé ìyàwó rí oníṣẹ lọwọ. ọlọ́run bá mi tó sọ̀rọ̀ láti ẹnu kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù yóò gbé ìyàwó rẹ dìde òun náà lè máa contribute. ìbànújẹ́ ayé ni kí ọkọ nìkan máa fi ń lẹ̀ bọ́kọ òde ìyàwó ò lè rata bọ́kọ òde ìyàwó ò lè rarú. ọlọ́run bá mi yóò yí tàn gbèsè ayé rẹ padà ó ò ní useless. ìwọ tán ti fògo rẹ tán ti fi ṣe pàṣípàá. ọlọ́run bá mi ó dógò rẹ bó ọba ti ráàyè sàmí tiẹ̀ bọ́ọ̀nù àsìkò yí òun tàsìkò tí ẹ̀ mọ́ ń ṣeré. orí pọkọ rẹ wá jàjà fún 40,000 bí kò mọ fi ta wóró bó ń lé inú ẹ náà lẹtún ti ń jẹ ìyẹn rún ó tún dọgbọn wá bíi 30,000 kẹbí ẹsà gbà ńlá fún yín yóò bá yẹ tún jẹ rún. ó ti wá lò ń dọ lóko gbogbo ẹbí gbogbo lé ní rojọ kí pé mo dá lóko gbogbo mọṣẹ ṣe ni. ọlọ́run bá mi ó yọ ọ lẹnu ẹni tó mọ̀ rí yóò ṣe àṣàánú yóò gbé 1,000,000 fún yóò gbé 2,000,000 fún tẹnu ó yọ ọkọ rẹ pé àbó lọ sóso ni àbó lọ sí gbákan tó wàá pè mí pé ìjìnlẹ̀ àṣẹ wòlíì níyì tí mo wá dìnnà pé mi ò ṣe wòlíì o ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo ti sọ̀rọ̀ rú ẹ̀ rí tẹ́nìkan ní wọ́n sì fi márúwá tàn lọ́rẹ̀ fóun kan sàmígbà mò ń sọ̀rọ̀ ó ní márúwá ń di mẹ́ta kò mú dà mẹ́wàá wa náà ṣáà bọ́tì.

Mọ̀sáré yìí padà. Ẹyin tí Màdìbà mú kí yín. Ẹyin tí Màdìbà mú kí yín gidi gan. Alẹ́ bọ́bù náà láti wà. Ẹṣin kìí kéré àsáré ilé ni mo fi mà láyé ṣe. Kẹ má ṣẹnu bà ń bẹ̀ ni. Torí mi àti gangan ìwà ń bẹ̀ fúnra wa, mo sọ fún yín. Mo promise yín ní gbẹ̀rẹ̀ ètò yìí pé never a dull moment. Ẹ gbọ́ mi níjẹjọ́. Ẹ tún gbọ́ mi lé ní mo mọ̀ yí pé fàájì yẹn pọ̀ gidi gan ni.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm ń dòṣùpá àràn káyé 94.9

0: Kọmọ tó ma wé dẹ́ tí o ma wé mọ.
1: Ibu ti wọ́n ta ìpínlẹ̀ tún kọ́ mọ.
0: Ìpínlẹ̀ a ma wọ́n wọ̀rọ̀.
1: Foundation kan n ta tó yọ̀
0: wọ́n. A ṣe jẹrun.
1: A n consume it all.
0: Ìpínlẹ̀ la n sọ yìí.
1: A lọ́kìlọ̀ foundation.
0: Mo wọnú ìpínlẹ̀ rẹ lọ.
1: A yẹ ti yọ foundation
0: rẹ. Pẹ̀lú agbára dùn.
1: Àti power prayers.
0: Gbogbo ìpínlẹ̀ tó lòdì.
1: Every 40 foundation.
0: Sí ìgbẹ́dìde.
1: Against
0: Olympics. Kò gba ìwòsàn.

0: Oluwa. Àwọn àdúrà tí mo fún ẹ.
1: This prayer is a giving.
0: Tó bá ti sún yàn kan ògiri.
1: When you are pushed to the wall.
0: La máa ń gba àwọn àdúrà.
1: That's why you pray this kind of prayer.
0: Ẹ parí wọ́n bí tẹ́.
1: Shout where you are.
0: Oluwa.
1: Oh no.
0: Ẹni tó ń fogun lọ́kadà rà mí.
1: The mercy of being dead part to my destiny.
0: Ẹ máa ń jíṣẹ́ ikú fún.
1: Minister death unto them.
0: Ẹni tó ń fogun lé mi lọ́sùn.
1: You come to see me about the battle.
0: Ẹ bá ránṣẹ́ ikú
1: sí. Send death unto them.
0: Mo fẹ́ ní
1: sinmi. I want to have rest.
0: Ẹ fún mi ní sinmi.
1: Give me rest.
0: Oh, yo, yo, yo, yo, yo, yo.
2: Ọlọ́run sá mú ojú pé ó máa bọ̀ wá gbà rẹ̀.
3: Púpọ̀ rìnrìn àjò oṣù kẹjọ.